0: ọmọ mi fún tó ṣe kí ni o tó sún lónìí fún ètò tí ń ṣe bọ àti ètò tó máa ṣe adá ògo padà fún jésù olúwa wa ẹ̀yin ọmọ ọlọ́run láìní dènà pẹ́nu níbo lẹ wà mo fẹ́ ká dìde ńlẹ̀ ṣe rí láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ ní omi 77 ẹ lọ gbé ẹ̀yin tẹ́ ẹ ní àná tí wọn ẹ mú ẹ̀yin tẹ́ ẹ ní kan bu omi díẹ̀ nínú ilé rẹ ẹ wá gbé omi yẹn lẹ̀ ẹ sì ilẹ̀ ẹ gbé àná tí wọn yín ẹ gbé síwájú ẹ sì ilẹ̀ gbogbo tí ń bá ní ọmọ ṣe nínú prógrámù ni ọmọ ṣe torí mo fẹ́ gbàdúrà fún yín ni and ìjọba ni mo fẹ́ gbàdúrà mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ kó tó dalẹ̀ òní ni 8 ó wàá ṣe omi mu ní ìgbà mẹ́jọ gbogbo èèyàn fúnra rẹ̀ mi mo ń bá yín kà á sí tẹ́lẹ̀ ó ti ẹ̀dá màá bá yín ka Psalm 8 sí màá ka Psalm 8 sí gbogbo omi láàárọ̀ yìí ẹ wàá ṣe mu ní ìgbà mẹ́jọ àtọmọdé o àtàgbà ẹ jẹ́ ìfàdúrà sí yín lọ ẹ̀yọnú bẹ̀rẹ̀ báyìí so ráwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tọ́ ọba lánà tí wọ́n wàá tún anointi ara rẹ bó ṣe ń jáde tọ́ ọba jáde anointi ara rẹ fún oríire tí ń bọ̀ ẹsẹ̀ bíbélì kan wọ́n ní kí n kà wàá wá mọ̀ sí àmì lóhun òkè kó tó di pé màá jáde kó omi kó tó di pé mọ̀ sí àmì ẹgbọ́n tí mo gbọ́ bíbélì sọ nǹkan nínú ìwé Psalm 8 ẹnìkan gbogbo ẹ̀ 8:8 ni ẹ jẹ́ nǹkan verse 1 ó ní ọlọ́run sì rántí Noah nígbà tí wọ́n ti ń ka bíbélì bọ̀ láti Genesis chapter 1 nígbà tá a dé chapter 8 bíbélì ni ọlọ́run sì rántí ẹ̀ so kí lè ò tó sún lónìí mi mọyì àwọn tí wọ́n lè ṣe àmì wọ́n sì wé ìrántí kan ọ̀ kọ́dún yìí ò tó parí ọlọ́run bá ń gbọ́ gbogbo iṣẹ́ ìfẹ́ rẹ̀ wọ́n sì wé ìrántí kan ọ̀ ẹ kígbe bábá sì wé ìrántí kan mi nígbà tá a dé chapter 8 òní ni 8 bíbélì ni wọ́n sì rántí Noah àti ohun àlàyé gbogbo àti gbogbo ẹran ọ̀sìn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ ẹ wá gbọ́ nǹkan tó ṣe ọlọ́run sì mú kí afẹ́fẹ́ kó kọjá lórí ilẹ̀ omi náà sì ń fà omi náà sì ń fà omi náà sì ń fà ọlọ́ngbọ́ láti ìsìn lọ báyìí ni wàhálà yóò ti máa dínkù látòní lọ báyìí ni wàhálà rẹ yóò ti máa wábi wọ́ sí látòní lọ báyìí ni atẹ́gùn titun ó ti fẹ́ wá afẹ́fẹ́ sì fẹ́ kọjá lórí ilẹ̀ mọ̀mọ́ òní yà mí lẹ́nu testimony yín gbajẹ́ àmì báyìí ẹnìkan níbi bò wọ́n á bẹ̀rẹ̀ sí mú ẹ̀rí jáde lọ́nà ibòmíì in tó fọkàn sí ní rere ó bẹ̀rẹ̀ sí jáde fún ọ gbogbo ẹni tó bá wé nǹkan sórí àbò dé ṣáwá kàpù ni o àbò gbé nǹkan kan ni o tàbó níkiníkan ẹ sí gbogbo ẹ lẹ báyìí o lè kúnlẹ̀ o lè dìde dúó o lè jókòó kò sí ètò tí ò da ságbe omi yẹn síwájú ẹ àtànà tí wọn gbogbo tó bá fẹ́ gbé síwájú gbé iwájú lẹ́yìn àdúrà yìí mọ ohun tí ó tẹ̀lé òní ni 8 gbogbo àsọtẹ́lẹ̀ yìí a máa dágún jọ sínú omi yẹn lẹ́yìn ìgbà náà màá ka Psalm 8 sí omi yẹn màá wá ní kẹ́ 7 ní ìgbà mẹ́jọ àtọmọdé àtàgbà màá bá yín ka Psalm 8 torí àwọn tí wọ́n sọ fún mi páwọn ò ní lè ka bíbélì àsọtẹ́lẹ̀ ọyá sóò ti rómi gbé ọ́ìlì ẹ náà sẹ́gbẹ́ kan ta ló kọ́kọ́ fẹ́ fún mi ní ẹ̀rí náà.
1: Gbé ọwọ́ yẹn lórí ọwọ́ tó gbé ní orí yìí àpẹẹrẹ ni èmi ọmọ bó ṣe ṣe àmì wàá ṣe oríire. Àmì ọmọ náà bí tí ó fi ọ̀rọ̀ ẹgbà ó ti kọ̀nẹ́ẹ̀tì mọ́ ìpè yóò tó ń gbọ́ràn mo dúró nínú jẹ̀kújẹ̀kú àṣẹ elédùmarè bí n bá gbọ́ tí àmì rẹ dún òjò àánú rẹ rọ̀ ní ọlọ́run. Tí máa sọ̀rẹ́ fúnyàn ọwọ́ kan wà tí máa ṣèyàn lóore ọwọ́ ńlá ni ọwọ́ ìgbéga ni ọwọ́ àánú ni bí ọmọ yẹn yìí dáì fẹ́ irú ọwọ́ bẹ́ẹ̀ ọmọ pé ọwọ́ tiẹ̀ kéré ṣùgbọ́n lè fà ó sókè ọwọ́ aṣọ̀rẹ́ fún ni ọwọ́ afani sókè ọwọ́ tí ó náwó sí ọtí wọn náà fi máa rọ́wọ́ yọ ẹ jẹ́ wo yẹ yìí dáì lè ṣe àmì mo ní kí ọwọ́ yẹ kó fà ó dìde. Nínú àwọn tí ìpè yìí yóò rè é pé orí wọn dànù nínú àwọn tí ó pè nínú ire oṣù àti tòṣù tí ń bọ̀ nínú àwọn tá ò tó ìtàn ayé wọn kọ nínú àwọn tá ò tó kádàrá ayé wọn ṣe mo dúró nínú ìpẹ̀kun àṣẹ mi ìmọye ẹ̀yin tẹ́ ẹ lè ṣe àmì níbi tó dúró sí èèyàn kan nínú méjì mo ní kí wọ́n bù wọ́n náà lórúkọ jésù mo ní kí wọ́n bù wọ́n. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí a rán mi mo kéde sí inú ayé rẹ ẹ̀yọnú tí ó fi ọ kúrò ní ipò ìsàlẹ̀ ipò ibi tí wọ́n fi ọ sí ipò ibi tí wọ́n rò pé ò lè dé bí n bá pọ́n tó ń ṣe àmì jẹun tó jókòó tì lọ mo ní kí ẹ̀yọnú yẹn kọjá lọ.

0: tí mò ń wo yìí tó sílẹ̀ kò tún kọrí mọ́. Wà á mọ tẹ́rí gbáre. Sá máa tẹ́rí gbáre. Ṣé lọ́dọ̀ ẹ̀mẹ́?
1: Nice kó tó di pé máa ka ẹsẹ̀ bíbélì sí. Ẹ jẹ́ ń sáré bọ́rọ̀ mọ̀mọ́ yìí kó tó di pé máa ka ẹsẹ̀ bíbélì. Bó ti lọ láàárọ̀ ènìyàn. And ẹsẹ̀ bíbélì tí mo fẹ́ ka Psalm 8 ni. Ọjọ́ Sunday pẹ́pẹ́ yọ pọnmọ and bí ó ṣe lọ nígbà tó bá dọ̀la màmá tẹ̀sí yín létí. Engineer pe mama iwọle kin sari gboro die kin wa kasam oni ni 8
2: hello baba mi mo join ipe ni february odun to lo da pe time yen ni won se arugbo ojo mo sha salaba pade lori radio ti mo sha fi wa ma wa mari yanu an ge se kokan wa se si mi lorun mo sha wa nse prayer yin lati december odun to lo fun wa ni ile kan ta fe ta kò ṣe kọ́ lọ mọ́ kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan lọ́wọ́ ọkọ mi kò sí nǹkan kan lọ́wọ́ èmi ìyàwó náà mo ṣáà máa ń fọ́lò ìpè yín gbogbo tẹ bá ní ká ṣe máa ṣe é ìgbà tó wá di january 28 meanwhile january 30 làwọn tí mo jẹ lówó ńlá àwọn ò fi mọ́tò mi àwọn ò fi rọ́pò owó mi àwọn ò tà káwọn wà gbé property tó bá wà nínú ilé tó bá lè ka owó mi ńlẹ ò pé sí ilé yìí bá jẹ títà èmi náà lè yọnu ẹ láti san owó wọn ìlú dẹ lówó wọn tó kù bóyá bíi 102,000 owó wọn tó kù 102 ayé mi ò ṣáà balẹ̀ nǹkan tó wá di on the 28th ẹ ṣáà wá sọ fún mi pé ẹni ká sọ pé ká gbàdúrà yìí ká tẹnu mọ pé kí toníyẹ̀yẹ̀ tó gbẹ mọ́ wa lára kí toníyẹ̀yẹ̀ tó ṣẹ mọ́ wa lára kọ́ ló ń jọ kó ṣàánú wa kó dìde ìyanu pọ̀ kanra gbàdúrà yẹn ní àárọ̀ ọjọ́ yẹn nígbà tó máa di on the 29 bí mo ṣe rí àwàdà sí máwò yẹn lọ síbi orí ilẹ̀ yẹn tó fẹ́ra mo ṣe tẹ́lẹ̀ yẹn ṣe 4,000 naira nígbà tí ẹlòwó kankan lọ́wọ́ ọmọ mi tó wà lẹ́kọ̀ọ́ tó lọ ṣe jáàmù ó ní kí n send owó tó ń wo fi wọ mọ́tò padà sí ilé tó lọ ṣe registration torí jáàmù èkó ló gba jáàmù yẹn sí ó ní kí n send owó tó ń fi wọ́pọ̀ padà mo send yìí bí mo ṣe transfer 4,000 pé ẹni tó bá ní tó yóò pè mí pé ẹni yẹn ṣe pè mí nìyẹn pé ẹ̀rọ má dá ṣe rí 4 million tó ń ṣe mo lẹ́nu rí 4 million 4,000 mo rí o balẹ̀ pé wọ́n ṣe mistake figure ni pé wọ́n máa ṣe sí ń bá ló bá ṣe sí mi ó bá rí tó ṣe owó yẹn ó bá gbà tó fi dúró lé bí 3-4 ló bá ṣe owó yẹn ló bá jẹ 4 million inú mi ti dùn bàbá mi pé kí tó níyẹ̀yẹ̀ tó gbé exactly on the 30th mọ́ fún mi gangan ò ní mo sanwó yẹn mo ṣe transfer owó wọn nìyẹn o dáàdì inú mi dùn nígbà tí ó jẹjọ kejì ló bá ní màdàmú àwọn máa balance owó yẹn o ló bá ní ẹwọ owó tí mo ti yọ ọbẹ tí mo ti san gbèsè bóyá bíi gbèsè 200,000 mo ní ẹwọ mo ní ògbà kíní ògbà iye yẹn mọ o bóyá kí n dá 4 million 30 cents bóyá kí n dá padà fún yín o kí n tún pé kò gbà mọ kó sílé 500,000 ló bá ní ha màdàmú ẹ sọ bẹ́ẹ̀ yẹn fún mo ní ẹwọ kò gbà gbà tí mo tún ti rẹ́lòmí tó tún fẹ́ẹ́ san ju iye yẹn lọ ló bá ní ó dáa kò sí wàhálà àwọn máa hard yẹn mọ nígbà tí màá fi wò tí màá fi wo kè tí màá fi wo o ti san 11,500,000 ẹ̀wọ̀ inú mi dùn bàbá mi mo dúpẹ́ ìpè yín pè mi mo san gbogbo gbèsè mi ìjọ yẹn gangan la lọ wá ilẹ̀ a lọ ralẹ̀ a bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ o bàbá mi kọ́lọ́mba wa yanjú yòókù ìpè yín pè wá o bàbá mi olóhùn sì máa bá mi tẹ̀síwájú nínú ayé yín o ẹ kò wá jẹ̀pẹ́ o ní tí mo ti ẹ̀ láìkì jù nínú ìpè yín o ni pé ẹ̀kọ́ wa bẹ́yẹn ṣe máa ń ka báíbù kí n tó lè lọ ṣọ́ọ̀bù tí mi bá sì gbé báíbù yẹn kí n kà á láàárọ̀ báyìí ara mi ò ní jára màá ṣáà ka ni bí mi bá lè kà á nínú ilé kí n tó ní mo bọ́lẹ̀ nínú mọ́tò mi.

0: ṣubú.
1: Amen.
0: Orí rẹ ò ní gbabi.
1: Amen.
0: Ọmọ aráyé ò ní mú ọ.
1: Amen.
0: Ó ní gbè sọ́fì.
1: Amen.
0: Pàkúté ò ní mú ọ.
1: Amen.
0: Ó ní ṣe.
1: Amen.
0: Orí rẹ ò ní gbàbọ̀dì.
1: Amen.
0: Ikú ò ní dá ojú.
1: Amen.
0: Ó ní sọnù.
1: Amen.
0: Ó ní jí ọgbẹ́.
1: Amen.
0: Ó ní dídàkudà.
1: Amen.
0: Ọ̀rọ̀ rẹ á dayọ̀.
1: Amen.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Amen.
0: Gbogbo ènìyàn.
1: Everyone.
0: Ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ lọ.
1: Let's
0: ẹja sọ pé ó ṣe.
1: Let's thank you.
0: Orí ọ̀fẹ́ la rí gbà. Ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn.
1: Many people's legs.
0: Iye àwọn tá a jíra rọ̀ yìí.
1: Some that woke up.
0: Ẹja sọ pé ó ṣe.
1: Let's appreciate God.
0: Orí ọ̀fẹ́ la rí gbà.
1: Orí
0: bẹ́ẹ̀ níbò mi.
1: It is not so.
0: Àwọn kan sùn wọn le.
1: Those that sleep will not wake up.
0: Ah, Olúwa ṣe o.
1: God will thank you.
0: Olúwa ṣe o.
1: God will thank you.
0: Oya àdúrà ọ̀pẹ.
2: Olúwa ṣe.
0: Ayeraye ese

orúkọ mi ni Yemisi, mo wá láti Adó. Ẹ̀rí mi lọ lórí ọmọ tí mo mú dání. Ìgbà tí mo kọ́kọ́ ń wá sí ibi báyìí, ìgbìmọ̀ mo ti ń wá lọ́jọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá. Bẹ́ẹ̀ni sà, bẹ̀tẹ̀ a ti kó wá sí Adó. Ìgbà tí mo ń gbọ́ prógrámù àwọn bàbá lórí rédíò, ẹ̀mí mi sàrọ̀ mọ́ wọn wí pé tí n bá sàlè dé ọ̀dọ̀ àwọn bàbá pé ogun tó ń ja ọmọ mi ìpogun yà sẹ́. Bẹ́t èsú wá gbógun. Ogun yẹn ṣe mí débi pé kí n má rí owó láti lè máa wá sí prógrámù ní gbogbo ìgbà. Ìgbà míì máa yáwó wá. Alákọ̀ọ́kọ́ tí màá kọ́kọ́ jọ ẹ̀ prógrámù àwọn bàbá, mo lọ sí ilé tán máa ń ṣe ní oṣooṣù ní Kọ̀lé, mo lọ. Mo débẹ̀ àwọn tó bá mọ̀ mí nígbà yẹ, ohun tọ́mọ yín bó ṣe ń ṣe nígbà yẹ, ó lágbára. Bó ṣe ń ṣe ọmọ yín nígbà yẹ kò lè dádúró. Tó bá fẹ́ lọ tọ̀, máa mú lọ tọ̀ ni. Tó bá sùn, nǹkan tó ń ṣe yẹ, ó dìgbà tó bá kán orí ẹ̀ mọ́lẹ̀ kó tó lè dúró. Ó dìgbà yẹ. Lọ prógrámù lóríṣiríṣi, mo ti gorí òkè, ṣùgbọ́n ẹ̀mí mi sọ fún mi pé tí n bá sáà dé prógrámù bàbá Ọládélé pé màá rí ṣẹ́gun. Ṣùgbọ́n èsú wá gbógun. Ìgbà tá a wá kó wá sí Adó, mo wá ṣàtúnwówó yá, mo tún wá ní ọjọ́ yẹ, mo ṣe sáà wá sí ọjọ́ yẹ. Ẹlẹ́ẹ̀kejì tí mo kọ́kọ́ wá, mo wá láti ìgbìmọ̀ náà. Ìgbà tí mo wá débi báyìí, mo ṣe kí n rí bàbá mi ò rí. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu nígbàkúgbà tí bàbá bá ti ń ṣe prógrámù lórí rédíò, tí bá ti gbé omi síwájú rédíò, tí bá ti gbàdúrà sí, tí bá ti fún ọmọ yín mu, màá rí yàtọ̀. Ṣùgbọ́n èmi mi sọ fún mi pé kí n sáà lọ sí ọ̀dọ̀ bàbá kí bàbá kan gbàdúrà fún ọmọ. Ó dàbí ìgbà tí obìnrin onísàn yẹ ni pé tí n bá sáà lè fọwọ́ kan ìṣẹ́ tí a sọ Jésù pé ara mi yóò yá gágá. Bẹ́ẹ̀ náà ni èmi yẹ sọ fún pé tí n bá sáà ti lè rí bàbá ìṣòro ayé ọmọ mi pé ó máa ṣẹlẹ̀. Àwọn tó bá mọ̀ mí tí n bá wá sí prógrámù kì í jẹ́ kí n sinmi. Ó máa ṣubú ní gbogbo ìgbà ni. Bó sùn ó máa ṣubú, kó jòkó sórí ilẹ̀ á ṣubú. Tẹ bá rí ẹnu ẹ̀ nísìnyí, ẹ mọ̀ wípé eyín ẹ̀ ó ti wọ ibi tó ti ṣubú yẹn ló sọ rí mọ́lẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọjọ́ tí mo wá wálé lẹ́ẹ̀kẹta síbí báyìí. Mo wá látàdó borí àwọn bàbá, wọ́n gbàdúrà fún mi. Ìgbà tí mo gbé dé ọ̀dọ̀ bàbá, mo rán ní kí ló ń ṣe. Mo ṣàlàyé fún àwọn bàbá mo ló ń ṣubú ni. Bàbá ní pé wọ́n ní ọmọ yìí kéré pẹ̀lú ogun tó ń jà yìí. Wọ́n ṣáà gbàdúrà fún. Wọ́n dẹ̀ fún ní omi, wọ́n fún ní omi mú. Wọ́n dẹ̀ kọ sáàmù kan fún wa. Èmi náà ti rọ gbogbo àwọn òróró. Omi Yẹmí kì í fẹ́ kó mọ omi lásán. Omi àdúrà bàbá yẹn máa sáà mẹ́sọ̀ pé mo gbọ́ omi yẹn lórí rédíò pé kó máa mú. Òun ni mo máa ń fún mu ní gbogbo ìgbà. Ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà yẹ. Mo ní màá wò ó, màá wò ó, màá wò ó. Ṣùgbọ́n mo dúpẹ́ láti ìgbà yẹ. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti lọ lóṣù kan báyìí. Mi ò gbúrò ogun yẹn mọ́. Nu ti Ọlọ́run orí òkè yìí tó ń ṣe nínú ayé wa. Sọ ẹ̀mí mi wá sọ fún mi pé tí mi bá lè lọ dúpẹ́, mo dàbí aláìmoore. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí fún ogun tí Ọlọ́run bá mi ṣe.

wọ́n sì rí lọ́ọ̀tì. Lọ́ọ̀tì gbogbo ẹrú lọ́ọ̀tì mọ́ gbà padà mọ́ gbàdúà gbogbo ohun tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ tàbí lọ́wọ́ ẹbí rẹ ọ̀run dà padà láàárọ̀ má jẹ̀mú ọlọ́run tí ń bẹ lẹ́nu mi mo fi sọ̀rọ̀ lónìí láàrin òní sí ọjọ́ méje láàrin òní sí ọjọ́ méje láàrin òní sí ọjọ́ méje angẹ́lì mi wọ̀dà angẹ́lì mi wọ̀dà gbogbo ohun tó sọnù nílẹ̀ Yorùbá ó jẹ́ ẹwà jáde báyìí gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè no more war ní ìlú Apatẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú Apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road tẹ́ ẹ bá ti dé Iwo Road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ ẹ ti torí òkè ẹ kàn bèrè bàbá AK 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa.

Matthew, àwọn ẹgbẹ́ ọ̀yìgá orogún ni, ọmọ orogún ni, àwọn orogún ni a jí gbé, wọ́n gbé pamọ́, wọ́n gbà gbé pamọ́, wọ́n kọ́ fẹ́ pa, wọ́n là pamọ́, wọ́n ní ẹja dúró, wọ́n ní ẹ má dúró, wọ́n ní ẹja sọ́kòtò, wọ́n sọ́kòtò, ń bọ̀ yẹn nìkan ní ẹ̀sìn jẹ́ ta, ká méjì owó, ká fi gbọ́ ẹ, ẹ yọ, ẹ tá a bá ní kí bàbá àwọ̀ fún wa lọ́wọ́ kò ní fún wa, wọ́n dẹ̀ gbára ń sọ̀m lórí Jósẹ́fù wọ́n dẹ̀ ta nígbà tán ta Matthew kí nígbẹ̀yẹn Jósẹ́fù lóòótọ́ ó jẹ ìyá ó sọmọ

0: Ọlọ́run da obìnrin dára dára. Wọ́n sì ní ojúṣe tó pọ̀ láti ṣe nínú ìdílé àti láwùjọ wa. La ṣe ń pe gbogbo ènìyàn síbi àkànṣe tó pàtàkì fún àjọ̀dún obìnrin rere ti ìjọ CAC. Òkè Olúwa kò gbàgbé mi. Àkórí rẹ̀ ni obìnrin oníwà rere, The Virtuous Woman, Proverbs chapter 31 verse 10 to 31. Ìpàdé ọlọ́jọ́ mẹ́ta ló máa kọ́kọ́ ṣáájú tó máa kún fọ́fọ́ fún ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà, ìdánilẹ́kọ̀ọ́, àtórí yin látọjọ́ Wednesday ọjọ́ keje sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún yìí, 7th to 9th October 2026. Láàgùn mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́. Tó bá wà di Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá, 11th October 2026 ni ìsìndúpẹ́ àjọ̀dún obìnrin rere máa wáyé. Aago mẹ́sàn-án àárọ̀ ló máa bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ inú ilé ìjọsìn Christ Apostolic Church CAC Òkè Olúwa kò gbàgbé mi tó wà lẹ́yìn Funke Mass Filling Station. Ìsọlọ̀ nílùú Àkúrẹ́ ni ó ti wáyé o. Lady Evangelist Oluwatoyin Ọmọọba Ògo pẹ̀lú Prophetess Fọlá Ṣadé Kíkí Owó lolórin ẹ̀mí, Prophetess Àdúkẹ́ Ọládìran JP lonísọjí tọ́lọ́run máa lò, ìránṣẹ́ Ọlọ́run Alayé Prophet Akọ́ṣílẹ̀ Ifẹ̀dayọ̀ JP, àwọn ni Prophet in Charge, àwọn sì ló lo gbàlejò. Ó yá gbogbo obìnrin àti gbogbo ènìyàn pátá, ẹ darapọ̀ mọ́ wa kájọ bá Jésù pàdé níbẹ̀.
1: Takojo olukodun oluranlowo gan o si wo ojo to ba ti ri ona bayo lo bo si orun tuntun ohun woko wayawo mo o le visa ilu oyinbo tititi ojo to ba te o lowo lo bo sorun tuntun ATM Saturday yi October 10 gan lojo to jajabo nibi akanse ipade adura olojo kan tolohun pase ni Fruit of Faith Ministry Wonder City kilometer 5 on the road after 28 junction Akure orun tuntun new heaven ni esi oro ojo to bi ni opo ni bo lowo gbese lo Bosorun tutun ojo Tiana ti Elizabeth dolomo ni won bosorun tutun ojo toju Batimiu afojula lo bosorun tutun iwo lokan to ni iriri orun tutun lojo Saturday October 10 lago mejo aro Apostle Prophet Jimo John Oyedotun Grand JP Baba Wonder Asekikioro omo eleniyan 1 ti o se kolu lo wa loju ise lojo na pelu awon olorin emi ati FFM Mass Choir wan ni iriri orun tutun
2: Igba irawo ko le mole to supa ade ori oki ojo teyekeye glow 99

àwọn tó ti sáfẹ́ fẹ́ di ọ̀rẹ́ rẹ padà. Nígbà tí ogo jọ́ọ̀bù bú yọ àwọn ọ̀rẹ́ rẹ jẹ́ onílé rẹ̀ lórúkọ jẹ́ wàá bọ́ àwọn ènìyàn. Ogo ọmọ rẹ lágbàáyé já o. Ogo ọmọ rẹ ní sọnù ní apẹ̀dẹ méjì ọjọ́ ayé rẹ̀. Wọ́n ní fi ogo ọmọ rẹ ra rí o. Ogo tuntun wọnú lẹ́yìn. Wọ́n ní yá yàrá ọmọ rẹ sọ̀tọ̀. Ọmọ rẹ máa fẹ̀gbẹ́ kẹ̀kẹ́ pẹ̀lú ogo lónìí o. Ẹ̀rín ò ní jìnà sáàkẹ́ rẹ lórí àwọn ọmọ rẹ. Oru àtòṣùpá yóò wù tẹ́ kọmití rẹ tí ò ní kọmi tó yá gbà nù lẹ́yìn o. Bàbá tó fọkùsọ lórí omi yóò sọ ọmọ rẹ di olórí o. Ìkẹ́kẹ́ kò ṣe mú kan wàá pàdé aláàánú. Àánú lójú àkẹ́ nínú odò àánú fọ àṣọkẹ̀lẹ́ ni o. Akẹ́ tata kò ní kẹ́lẹ́ ìkùlé rẹ lórí ọmọ. Pẹpẹ má jẹun ọmọ.

0: wẹ́wẹ́ ládùúgbò kò ní àyàwó rẹ lẹ́ẹ̀mọ̀. Ìyá méjì kì í jí ọbẹ̀ bí ọ̀lẹ́pọ̀ níyọ̀ ìyàwó ní jẹ́ tọmọtọmọ o. Ògùn tó ń tẹ̀ yìí kò ní tẹ́ lójijì. O ní Pítà nínú ìyà tọmọtọmọ o. Èèyàn ní mú ní mọ̀yàn, èèyàn máa mú ọmọ rẹ mọ̀yàn gidi o. Afẹ́fẹ́ jẹ amú kí abiyamọ máa sá jọlọjọlọ kò ní fẹ́ lù ọ́ o. Irú ẹ̀gbà tó jẹ́ pé irun kì í yé wò ogún ọmọ rẹ lórúkọ Yesu yóò máa dìde o. O ní fọwọ́ ara rẹ gbé ọmọ sìn. Wọ́n mu wàrà kìnnú nílé àlàyé. Olóore sọ̀gbà yí ọkà. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ogún ọmọ rẹ máa la àgbáyé já. Ìjì kò ní sí ọmọ rẹ lọ́wọ́ iṣẹ́ rere yìí o. Àánú bí odò tó ń ṣàn yóò ṣàwọ́dún ilé yín o. Igi ẹlẹ́sọ ọmọ rẹ ò ní wáwẹ́. Wàárò rere tọ́ka sí nílé ọmọ rẹ. Láti January to December ojú rẹ máa máa ríre o. Ọmọ rẹ ò ní bá wọn nájà wàràwàrà. Wà á dẹni tí ayé fi rẹ wá kiri tọmọtọmọ. Wà á dẹni tí ayé fi ṣe owó gidi wá kiri. Orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé a máa fi rẹ wá rí tọmọtọmọ o. Adé ògo orí ọmọ rẹ ò ní sí. Afọbajẹ ògo ọmọ rẹ ò ní rọ̀ lóye. Ire tó lérò yàgbà. Ìrànlọ́wọ́ tó fọkàn sí ó wọlé wẹrẹ. Yẹrẹ bí àwàdà ire ọmọ rẹ máa dé. O ní bọ́ọ̀lù ìrànlọ́wọ́ ọmọ rẹ yóò dì. Ẹni máa fẹ̀rín sí ọlẹ́nu ọ̀run rọ sí ọlẹ́ni o. Àkọ́jẹ́ gíre ò ní parẹ́ lójú rẹ o. Ayé ò ní ti bí ọmọ mú wa o. O ní fi ìnira tọ́mọ̀. O ní fi ìnira jẹun ọmọ o. O ní rọ́gbẹ kú àtẹ̀mọ́ra lórí ọmọ nù lẹ́yìn o. Ogún àfijọ́ nù lẹ́yìn o ya iná jọ. Olúwa fi rẹ wá rí tọmọtọmọ. Alábàárù ògo yóò ṣàwárí ọmọ rẹ. Orúkọ ọmọ tá a fi ń pè ọ kò ní di àwátì. O ní wà lùmútù ọmọ mọ́yà. Ìgbọ̀n tún yí kan ọmọ rẹ o. Àkọ́kọ̀ tún dẹ̀ yìí kan o. Ayé ò ní fọmọ ṣe pàṣẹ gbogbo wa o. Ó dà wọn ò ní fi ó ṣe pàṣẹ fọmọ rẹ. Ẹ̀mí kórira jáde lára rẹ. Olóore máa ràn yín lọ́wọ́. Ìrìn àjọ ogó kò ní dàrú mọ́mọ rẹ lọ́wọ́. Àwòrán rẹ ò ní gbàbọ̀dẹ̀ tí o. Ayé ò ní fàwòrán ọmọ rẹ ṣiṣẹ́ ibi. Ipá ẹlẹ́nì ni ò ní ká àwọn ọmọ rẹ o. Ayé ò ní tilẹ̀kùn àti jẹ àti mu yín o. Ẹ̀pọ̀ àánú ò ní tì mọ́mọ rẹ. Ogun alálẹ̀ kò ní dínà rẹ mọ́mọ rẹ o. Ìgbìyànjú rẹ ò ní da sàn. Òmìnira tó ń yọ ayé ọmọ rẹ lọ́nu ó yá kó ṣubú lulẹ̀ o. Gbogbo àdágbé àdásọ yẹn ò ní rí mọ. Jésù ṣàánú Lázaro wà ará ànúgbà. Ẹ̀mí mímọ́ Ọlọ́run wọnú ilé yín wá o. Ẹ̀mí ìjẹrẹrẹ wọlé wà. Ẹrù wúwo ara yín ó yá jábọ́ lójijì. Ẹrù ọjẹ́ dànù jábọ́ o. Ogun àfijọ́ ẹbí ó yá jábọ́. Ayé máa fọrọ̀ mọ́ o. Wọ́n dẹ̀ ń fayọ̀ mọ́. Ayé máa fọ̀gọ́ tuntun mọ́mọ́ rẹ̀. Ọmọdé yọnu sí ọ. Àgbàlagbà yọnu sí ọ. Wọ́n á bẹ̀rẹ̀ sí mọ jẹ́ lójú aráyé. Ayé ò ní fi inú bọ́mọ rẹ jà. O ní fi inú lé aláàánú rẹ jìnnà o. Ó yá lọ pàdé áńgẹ́lì ayọni nínú òsì. Ayé ò ní ra ọmọ rẹ níye o. Ọmọ rẹ máa rìn jìnnà nínú ògo. Oore rẹ jẹyọ látara ọmọ rẹ látòní lọ. Ìmọ̀lẹ̀ ògo rẹ ò ní wo òkùnkùn. Ọwọ́ ẹnilẹ́rọ ọ̀run ṣèdájọ́ rẹ̀ lórí ọmọ rẹ o. Lójú alọ́rọ̀ pé ó yá lọ ṣe rere. Oore rẹ wù jáde nínú ilé yín o. Ayọ̀ rẹ dé. Ìmọ̀lẹ̀ ìwà àti ọmọ rẹ máa tàn kárí ayé. Ó sì lé dìde lórúkọ Jésù yá dìde. Dìde. Dìde. Àwọn kan tó lè ṣe gbìyànjú láti máa ṣe báyìí nínú Jésù. Jésù Olúwa. Ẹjí ní àgbéwà délé agbára.
1: Ní Thursday last week tí a wá síbí báyìí. Ìgbà tó máa di Friday tí mo gbọ́ programu tó tí wọ́n ní ká ṣe ọ̀rẹ́ yẹ kí ẹ sórí rédíò. Mo ṣe ọ̀rẹ́ yẹn tán tí àwọn dájú wá jí iná bá san pé mo láìkí bí ṣọ́ọ̀bù ẹ̀ ṣe rí o. Bóyá máa tó nǹkan bíi two by mo rí aláti nìyẹn. Mo ṣe kọ́ wọn pé ṣé 50,000 àbí èlò nìyẹn. Mo ṣe wọnú ọ̀kan tì mí nìyẹn. Mo rí 500,000 nìyẹn. Babalábíọ́ ń pè gbà tí mo ti dé orí òkè yìí. Ọlọ́run ṣe iṣẹ́ ìyanu nínú ayé mi nínú iṣẹ́ mi.
2: Ẹ jẹ́ àbákalẹ̀ lúyà o.
0: Gbogbo èèyàn ló bá pàdé Jésù nínú mi ní orí òkè ní àárọ̀ yìí ní ìfọ̀. Gbogbo ènìyàn máa mú fọ́tò ọmọ wọn wá nígbà tó wà ní kékeré àti handkerchief. Ogún àbáwáyé tó mọ̀ rẹ̀ mú wá dandan ni ó gbọ́dọ̀ rí lò. Èyí tí àwọn òkùnkùn ti yí padà Ọlọ́run máa yí padà sí rere. Tó o bá dẹ̀ ní àwòrán bá mi korúkọ ọmọ yẹn máa bọ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ ọmọ wa máa dayọ̀. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀chì àwọn ọmọ Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọ̀rẹ́ ìdílé ni tòní àti ọ̀rẹ́ orí òjòrí. Wàá jẹ́ fún ìdílé rẹ ó tún lè ṣe fún ara rẹ. Iye kí iye ladẹ̀ lè fi ránṣẹ́. Bó ti wù kó kéré tó bó ti wù kó pọ̀ tó. Ìwọ ṣe àfihàn kankan ránṣẹ́. Wàá kàn máa tẹnumọ wípé Ọlọ́run lànà fún èmi àti ẹbí mi. Ọlọ́run yóò lànà fẹ́ bí yín o. Tó o bá mọ̀ wípé o bá wà gbà kankan nínú àwẹ̀ yìí. Ẹ̀tọ́ rẹ ti wà ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday ní Dálẹ́mọ̀. Tó o bá mọ̀ wípé olórí ọ̀fẹ́ àti gbà kankan. Ọjọ́ Sunday wọ́n ló yẹ kó o tètè dé. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọjọ́ Sunday wẹ̀jẹ̀ wẹ̀mú ni a máa wéwọ́. ni ojo ni a fe ru orun soke pelu yin wa ojo yege la fe sise lori pepe ope olorun baba alabi ya mo aye lo wa
3: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 lekosi 30 34 34 77 14 fakeye emmanuel lo ma gbe jade first bank
0: abiyamo a o ni mabojemo
4: yepa

Alaja, Inzima, àwọn ti Arsenal, Osko Kenko, àwọn ti Manchester United, àwọn dédé Mayu. Kí ló ń tó máa ṣẹlẹ̀ ní weekend tá a wọ̀ yìí? Ó jẹ́ pàkíọ̀ tó máa bẹ̀rẹ̀. Ẹ̀yẹn láwọn ìfọsẹ̀wọnsẹ̀ káàkiri. Ìyẹn bó ṣe máa jẹ́ lápá bẹ̀ kankan nìyẹn.

bó ṣe wà lápá bí. Àwọn tó ń ṣàkóso iléeṣẹ́ ìjọba tó ń ṣàkóso aré ìdárayá ní ìpínlẹ̀ Ondo ń jẹ́ mọ̀ pé bí ìròyìn ṣe ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ kan ní ìtàn pè ní Àkúrẹ́ United láti ṣàwárí àwọn ògo tuntun ìyẹn nínú kíni nínú ìdíje tó sì jẹ́ pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóríṣiríṣi láti òkè òkun pàápàá jùlọ ní orílẹ̀-èdè Portugal ló máa wà ń kalẹ̀ láti ṣàwárí àwọn ògo tuntun ló jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ yìí ó máa kó wọn lọ sí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní káàkiri ìyẹn lókè òkun gẹ́gẹ́ bó ṣe wà wọ́n ní tó bá di ọjọ́ kejìlá ìyẹn nínú oṣù tá a wà yìí ló jẹ́ pé ìdíje ọmọ agbára sọ ẹ̀ ń bó ló ti máa wáyé gangan pápá ìṣeré èyí tó ń bẹ ní ìlú Àkúrẹ́ gangan ni Àkúrẹ́ Township Stadium ọjọ́ kejìlá ìyẹn sí ọjọ́ karùndínlọ́gbọ̀n ìdíje ọmọ wáyé ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù agbọ́pọ̀ ti wà ń kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá mi ó tó bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọgbọ̀n tó ti wà ń kalẹ̀ báyìí tó máa kópa nínú ìdíje ọ̀hún tó sì jẹ́ pé nínú wọn láti máa rí àwọn ògo tó máa gbéra pa ẹ̀ ń bọ́ lọ́dà ó di orílẹ̀-èdè Portugal gangan nìyẹn láwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóríṣiríṣi orílẹ̀-èdè Portugal.

ẹgbẹ́ agbọ̀wọ̀ tó mọ́ kópa nínú ìdíje ibẹ̀ láti rí Femfat FC SSF FC ló jẹ́ under 19 Fema FC Agbana Football Club Dragon Fury Akure United FC Apex Ondo Ijapo Estate Eagles Ore Bombers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tó bí ẹgbẹ́ agbábọ̀ọ̀lù ọgbọ̀n tó jẹ́ pọ́n máa kópa ìyẹn nínú ìdíje ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wà lápá bí gọ́gọ́ nìyẹn bó bá ṣe wà sí láìyọba wà sí lẹ́nu a ṣetán láti máa gbé yín débẹ̀ ìyẹn bọ̀ràn bá ṣe lọ àti àwọn tó bá láǹfààní tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ yìí wọ́n jáwé olúborí àwọn tiẹ̀ láǹfààní láti lọ sí àwọn ẹgbẹ́ agbábọ̀ọ̀lù kọ̀ọ̀kan ìyẹn ní orílẹ̀-èdè Portugal àti káàkiri nítorí pé kíni àwọn

nípa ti ìdíje. Èèyàn àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ló jẹ́ pé ọjọ́ orí wọn kò ti kọjá ọmọdún mẹ́ta ìlógún lọ. Ìyẹn tó ń ṣojú lẹ́dẹ̀ Nàìjíríà ni Flamingo. Lágbọ́pọ̀ ti balẹ̀ pẹ̀ ìyẹn sí Casablanca ní orílẹ̀-èdè Morocco ìyẹn fún ìdíje.

lọpọlọpọ ọdún lára àwọn ọ̀rọ̀ tí kúrò nádùkọ nìyẹn ó jẹ́ pé lé o tó ti fi ń fiṣẹ́ ribiribi nìyẹn fún orílẹ̀-èdè ẹ ó ní gbogbo tó ṣe orílẹ̀-èdè ò ní gbàgbé láíláí àbáláyé gan ò ní gbàgbé ó lè mí ní ìbọ̀wọ̀ gidi fún ẹ o ó tún wá fi hug sí ẹmọ nínú àwọn kan tó fi léde àwọn tó fi léde ìṣòro ìrọ̀ká ìlújára ọkọ ni ẹ jẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé ó fi sọ orí ìyẹn mercy nítorí àwọn òkè kí n tó kò lápapẹ̀ mercy tó jẹ́ pé ìyẹn igba ó lé ní igba igba ó lé bíi mẹ́jọ ngbà tó fara hàn fúrẹ́dẹ̀ lórí pápá tó sì mi àwọn 126 goals ìyẹn fún argentina ló kó wọn sọ ní gẹ́gẹ́ bí balógun lọ sínú ìdíje ìyẹn ti ìdíje orí ẹ̀dẹ̀ gbalayé ní ọdún 2022 wọ́n sì gba ife yìí ọ̀hún àti copa america ìyẹn lọ́dún ọ̀nà sẹ́yìn ìyẹn bó ṣe wà lápá ẹ̀ ń torí àwọn awuyewuye tó ṣẹlẹ̀ ìyẹn láàrin olùkọ́ni jọ jesus àti ronaldo ìpẹ́ ilẹ̀ àwọn oríròyìn bí ọ̀rọ̀ ìyẹn lọ́wọ́ ìyẹn olùkọ́ni ìyẹn fún portugal kí lóhun tó ṣe rí sí nípa ọ̀rọ̀ tó jẹ́ pé messi kọ àmì nípa ọ̀rọ̀ ẹnu mi àgọ́ tí ronaldo kọ ìyẹn sórí ẹ̀rọ ayélujára ó lóhun ò tí ì rí ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ nígbà tó tutù wá rí wọ́n tún wá bí léèrè pé báwo lè ṣe rí sí orí lára àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ronaldo kọ ló sọ pé olóminú ń kọ́ gidigidi o ìyẹn torí pé kíni àwọn àjọ yé àti àjọ ọ̀rọ̀ àjọsọ táwọn àti olùkọ́ni jọ sọ ó ló ṣeun ó ṣe ni láàánú wípé olùkọ́ni kò mú lò lórí pápá ìyẹn bó ṣe wà lápá ọ̀pọ̀lọpọ̀ ló sì tó wá ń sọ̀rọ̀ báyìí ẹ má má ṣe báyìí fún ronaldo ó ti gbìyànjú dáadáa o ìyẹn fún orílẹ̀-èdè ẹ fún lọ́wọ̀ tó tọ́ nítorí pé ó ṣe dáadáa mikel arteta olùkọ́ni ìyẹn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù yẹn ti arsenal ìjẹ́ ẹ̀yìn ti gbọ́ wípé dáàdì wọn tuntun bọ́wọ́ lùwẹ̀ ìyẹn pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó sì máa wà ńbẹ̀ títí di ọdún 2030 ẹ jẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀tún kọ nípa ọ̀rọ̀ ayọ̀rẹ́ ìdárayá kan tó fi léde ìyẹn sórí ìkànnì x ìyẹn lánàá fabrizio romano ó ní mikel arteta ti bọ́wọ́ lùwẹ̀ títí di oṣù kẹfà ọdún 2030 gẹ́gẹ́ bó tó fi léde ìyẹn lápá àbẹ̀ kankan nìyẹn ìmọ̀ pé láti bí ọdún mélòó kan ló jẹ́ pé àtẹ́ta ti wà ń bẹ̀ ló ti jẹ́ pé ikọ̀ arsenal máa ń wà ní top 3 àti top 4 wọ́n tó wá láǹfààní láti wá gba ife ẹ̀yọ́ ìyẹn ní kíni ní sáà tí ó kọjá yìí tó sì jẹ́ pé sáà tá a wà yìí náà wọ́n tún gbìyànjú dáadáa bó tẹ̀ jẹ́ pé ìfọsọ̀rọ̀sẹ̀ tó ń pa ìyẹn kẹ́yìn wọ́n tó lọ fún international break wọ́n fẹ́yìn mẹ́mọ́ dáadáa nítorí wọ́n ṣá wọn lọ́rẹ́ mẹ́ta sódò ni wọ́n jẹ lápá rẹ̀ ìyẹn bó ṣe wà lápá rẹ̀ gọ́gọ́ nìyẹn láì yọba wá sílẹ̀ lọ.

0: ẹ má lè gbìyànjú ẹ̀mí bí a network ni 08055511110 tàbí 07067718 22 ẹ jẹ́ àwọn ìyànjú àlàkọ́ mi àlẹ́ àwọn ọ̀zọ́.
1: Ẹ ní afẹ́ lámọ̀ àmẹ́rin tó fẹ́ ni o.
0: Ẹ kú ojúmọ́ sà.
1: Ẹ máa kú ètò ìjọ́jú kí.
0: Ẹ ṣeun sà.
1: Kò ní ẹ̀yìn o.
0: Àmì ẹ ṣe.
1: Ẹ rà ánú gbàlágbára lọ.
0: Àmì ìwà àtẹ̀yìn náà.
1: Tọ́pẹ́ Power Line ló bá yín sọ̀rọ̀ lọ́wọ́.
0: Ẹ ṣeun.
1: Ṣé rí lórí Mekele Àjẹta ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn ìgbésẹ̀ tó dáa ni. Tẹ́ bá rí láti ìgbà tí Mekele Àjẹta ti dé, ẹ rí pé ó mú àyípadà bá ikọ̀ yẹn. Ní ìgbà kan, mo ìrántí dáadáa àti wọ Champions League playoff là ń gbá. Tó lọ́wọ́lọ́wọ́ báyìí, àti lára àwọn tó ń gbá playoff mọ́. A wà lára àwọn tó fi gbàgbà pé a fẹ́ gba Champions League. Ìgbà láti gba league last, tó bá ó gbà fún wa. Ó dẹ̀ wọ Champions League final. Tó bá ṣe ní sáyẹn nǹkan ṣàṣẹ ìpadà ìbáyìí, mo rí pé kó tó lọ, tó máa gba Champions League fún Arsenal. Tó ìgbésẹ̀ tó ṣe ìgbésẹ̀ tó dáa ni. Lórí Messi kí tó máa lọ, mo kí o kú oríire. Tó ọ̀pọ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀ kì í ṣe pé mo fi ń yọ̀ wọ́n. Ọ̀pọ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀ tó yẹ pé injury ò jẹ́ kó gbádùn. Tó òun ò fi injury kò fi lò gbà. Ó dẹ̀ parí ẹ̀ láyà tọ̀ láfíà. Mo kí o kú oríire. Tó ìtàn nígbàgbé ọ̀hún ìtàn tó ti kọ́ lẹ̀ láì wọ̀n nígbàgbé ẹ̀ láyé ẹgbẹ́ ètò.
0: Ẹ ṣeun. Ẹ̀yin mọ̀ wípé wíkẹ̀ẹ̀ tó ń bọ̀ yìí ni action tó máa padà dé. Action máa pọ̀ bí ogun tó. Ayọ̀ bọ́ ṣé yú gogo ìyẹn nípa ti ìdíje ti English Premier League. Lẹ́yìn òrẹ̀yìn ìdádúró ránpẹ́ lè tó ṣẹlẹ̀ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ ti kásẹ̀ ńlẹ̀. Ẹ jẹ́ ń pèpè lè bí aká máa fìyẹn ṣe lọ Ali Amonzo.
2: Bí a fẹ́ la mọ̀, àmì tó fẹ́ ni.
0: Ẹ ṣeun.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ kú ojúmọ́ sà.
2: Ẹ̀bà SMS lẹ́sọ̀rọ̀ láti ilé Breka, olólùfẹ́ Láyò.
0: Ẹ ṣeun.
2: Mo kò sáré dá sí ọ̀rọ̀ Mekele Àjẹta ni. Àwọn Arsenal board ló ṣiṣẹ́ iṣẹ́ ìkẹta kò sáré because wọ́n ní ìṣòro fún Mekele Àjẹta. So ìṣòro tí wọ́n ní fún yẹn, wọ́n dẹ̀ iṣẹ́ ìṣẹ́ ó dẹ̀ jáde. Kábàámọ̀ àti bàtà tí a ti rà tuntun wà ní Arsenal báyìí, àtúnṣe DCS báyìí tí ò gba ẹni tí wọ́n fún wọn. Sílẹ̀ tó lọ báyìí ó fún wọn ní Premier League kúrẹ̀ tó wọ Champions League final. So ó ti sáfẹ̀ pé kó iṣẹ́ tó kọ́ fún yẹn. Ẹ ṣe gan.
0: Ẹ ṣeun. Ẹja máa fi lè ṣe lọ. Ẹ fẹ́ pè mí lóòótọ́ bẹ́ẹ̀ bí mi ni. Ẹ sì lè fẹ́ pòrò lórí ètò yìí. Aago ìléwọ́ tèmi ni 08062202419. 08062202419. Lẹ́ẹ̀kan sí Adéyinka Kazeem lórí Facebook. Wọ́n ní ojúmọ̀ ayọ̀ ló mọ́ wa o. Wọ́n ní Maigo Sports gbogbo. Wọ́n ní Àlìyàmọ̀ Zuma Yazu ẹni afẹ́lámọ̀ àmọ́ ẹ̀ tó fẹ́ ni. Wọ́n ní Up Sunshine, wọ́n ní Up Star.

0: kò lè mọ́lẹ̀ tó ṣùpá adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ glow 99.1 fm àkúrẹ́ àgbálẹ́tù.
1: Ìkànnì glow fm àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.

Ọ̀rọ̀ agbá ti tòní, ó dá lórí pé bí ọmọdé bá kọ̀ láti ṣe tí ó tọ́, ó ní ọ̀nà tí a máa gbé gbà. Ọmọ tó bá ti sọ ilé kọ́, ó ti sọ àpò ìyà kọ́. Bẹ́ẹ̀ lọmọ tó bá fi ọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀, irú wọn ti sọnù ni. Mo kí wa pé a kò déédé àsìkò yìí. Àwọn àgbá bọ̀, wọ́n ní kò síbi tí àìtí káàdì alẹ́, àgò tàbí kùkú tá a fi kó wọn ó le yàtọ̀ tó fi hàn yí pé ibi tí ó kálukú bá wà, ibikíbi tí ó kálukú bá ń gbé, ó le yàtọ̀ ọ̀tọ̀. Ìyá lè máa gbélé àbẹ̀rẹ̀wọ̀, ẹlòmíràn sì lè máa gbélé géètì. Ìyẹn ni pé tá a ṣe ilẹ̀kùn onírin ńlá sí gbàgede rẹ̀ kó tó pé wọ́n ò dẹnu ilé gangan. Ẹlòmíràn ẹ̀wẹ̀, ó sì lè máa gbélé àbẹ̀rẹ̀wọ̀ kó má gbélé géètì, ṣùgbọ́n náà ṣá ń gbélé. Àwọn mìíràn sì wà tí ń gbénú ayé rí, àwọn mìíràn sì wà tó ń gbénú ìgboro. Àmọ́ ilé ni ilé jẹ́, ibikíbi tí a bá fọrùn kọ́ lálẹ́ tá a ti lè dùbúlẹ̀, tá a lè sùn, tá a lè hanrun. Ilé ni, ibùgbé ni, ibùsùn ni, ibùwọ̀sí ni. Torí pé tá a bá ti ríbi tá a lè wọ̀ sí ló bá tán. Ìlú kálukú fi má dágbére pé mò ń lọlé. Lóòótọ́ mò ń lọlé lọ jẹun, kò já mọye iye ẹni tó lọ mu gàárì ńlé. Èyí tí mò ń fàyọ́ ń bẹ̀, òun náà ni pé ilé tí mo lọ, irú oúnjẹ wo mo lọ jẹ́ ńbẹ̀. Òun náà ló dífá fún ẹni tó lọ légbé láti lọ sùn. Irú yàrá wo ló sùn? Ṣé orí ẹni ló lò ni? Àbórí ibùsùn. Ibùsùn àwọn oní ti kíjìpá àwọn mọ́là ni tí ẹ ń kó koríko sínú, àbí ibùsùn èyí tá ń pè ní fóòmù ti ìgbàlódé. Kódà gan àwọn mìíràn tún ní ibùsùn tó múra tutù tí ẹ ń pè ní oxygen bed. Táwọn ilé ìpò ń pè bẹ́ẹ̀. Ibùsùn ni ibùsùn jẹ́. Ibẹ̀ sábà ti lè nara, tá a lè ná pánasẹ̀, tá a dẹ̀ sùn wọ̀ níbẹ̀, tí ẹ̀rù ò sì bà wá, tí ò sí pé mo ń fi ojú kan sùn, mo la ojú kan sílẹ̀. À ń pè ní olólà kan fi sọ́rí. Tí ọ̀bá ti sí yẹn bẹ̀ tí mo lè fi ojú méjèèjì sùn wọra. Aláàmì gan yóò jinlẹ̀ nírú ìkóríta bẹ́ẹ̀. Láfi sọ pé mo ń lọlé lọ sùn, kọjá máa rú ilé tó ń kálukú ń wọ̀ sí. Mo sì ń lọlé lọ jẹun, kọjá máa rú oúnjẹ tó ń kálukú ń jẹ. Ẹlòmíì ó mu gàárì àtẹ̀pà, ẹlòmíì ó sì jẹ iyán, ẹlòmíràn ẹ̀wẹ̀ ó lè ṣàmọ̀lá ní tiẹ̀. Ẹlò tàbọ́kà, ẹlòmíì sì ní ó lè ṣàgbàdo ní ọkàn wọn sẹ́nu tí ó ra mumi sí tí ó lọ sùn. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ó lè mọ̀ ní gbogbo nǹkan wọ̀nyí tó pé omi lásán ni ó mu tí ó lọ sùn. Ṣùgbọ́n ó dàbí ọ̀rọ̀ ìyá mi ni kó tó rí ìwàlẹ̀ àṣà. A ní bolóúnjẹ bá rí mi tó rojú, máa fi àìjẹsù. Bí ìyá mi bá dẹ̀ mu mi, yóò tún tayín rẹ̀ pẹ̀lú. Omi lásán ló mu, má ti ń dẹ̀ta lójú àwọn èèyàn tí mẹ́bí aná. Ìyẹn ni pé ó ń tayín omi tó mu. Ṣùgbọ́n lójú àwọn tí wọ́n jọ sọ pé àwọn lọ jẹun, wọ́n ní ìyá yìí náà ti jẹran jìnà. Ló ń tayín lẹ́ẹ̀mẹ́wàá yìí ni mi sọ pé mo ń lọlé lọ sùn, kò já mọ irú ibùsùn tó ń kálukú lọ sùn àti irú ilé tó wọ̀ sí. Oríṣiríṣi ni ilé. Ilé ibòmíì wà, a ní amúlé tutù. Ilé ibòmíì wà, a ní abẹ̀bẹ̀ òyìnbó. Ilé ibòmíì wà, kò lábẹ̀bẹ̀ kò ní kankan. Ilé ibòmíì wà, ó ní oríṣiríṣi fèrèsé. Ilé ibòmíì dẹ̀ wà, fèrèsé tí ẹ̀ ò jẹ́ yọká lọ. Ilé ibòmíì dẹ̀ wà pé fèrèsé tó wọ́n lò kékeré kan lókè pátá náà ra gbé kọ́sọ́wó òkè ní fèrèsé tí ẹ̀ tásán lóye díẹ̀ tíntín tá a lè wọnú ilé. Ibòmíì dẹ̀ wà tó pé bárakú lọ tiẹ̀ wà tí ò sí fèrèsé kankan ńbẹ̀. Ilé náà ni ilé jẹ́, ṣùgbọ́n kan tó wà ńbẹ̀ ni pé mọ̀ wá ago alaago ṣiṣẹ́ o, tẹ pamọ́ṣẹ́. Ọ̀rẹ́ mi, mo ń lọlé lọ sùn, mo ń lọlé lọ jẹun, kò já mọ ibi tó ń kálukú wọ̀ sí, kò sì já mọ oúnjẹ tó ń kálukú jẹ. Di èyí mọ́wọ́ kó o sì fi ṣe agbeje ara. I pé oríṣiríṣi ọ̀nà ni à á gbà tá a fi tẹ aráyé lọ́rùn. Ìwọ ni kó o mú tiẹ̀ lọ́kùnkúndùn, mọ̀ wá ago alaago, mọ̀ wo ìfẹ́ tẹlòmíràn, mọ̀ wo tẹlòmíràn wá, kò tó lè ṣe tiẹ̀. Tún dìgbà kan náà, ẹ fi yí ṣàgbéjẹ ara.

0: bẹ́ẹ̀ ni gbogbo aláǹgbá ló dakùn délẹ̀ àmì tí ní run gbogbo aláwà ní ojú òpó káyélujára àmì ẹni tí ń ṣe 100 MB àtẹni tí ń ṣe tí ó ní 5 GB sórí
1: àtẹni tí ń lo bẹ́síkì àwọn èyí tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ nìkan ló mọ̀ rí ò lè rí fọ́nrán ní pàtàkì lójú òpó facebook
0: ó lágbára kọ́lọ́ ń ṣàánú wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ipò tá a wà ká nítẹ̀lọ́rùn bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn ǹjẹ́ ò mọ̀ pé ipò tó tí èmi wà tí wọ́n wà ni ohun tẹ́lòmíì ń lọ sí orí òkè fún
1: tí wọ́n ń gbàdúrà
0: rẹ̀ tó ń gbàdúrà tó ń tí a wẹ̀ tí ò lè
1: fò kọ́lọ̀ ń tiẹ̀
0: dàbí lágbájá
1: bẹ́ẹ̀
0: ni ipò tẹ́lòmíì wà tí ò nání tí ò dunnú sí lọmọ ẹnìkan ti ń gbàdúrà ti ń sọ pé ọlọrun jẹ rin sórí ọgọrùn náírà tó wà lápò ẹyẹn prayer point ẹlòmíì láàárọ kọlọ tiẹ jẹ 100 naira yìí
1: kí n ṣáà fi wá nǹkan jẹ
0: kí n fi wá nǹkan jẹ ìbá aṣomi inú ọ̀rá kí n tiẹ mú láàárọ yìí fún ìdí èyí ẹ jẹ kí a mọ bí a ti ń dúpẹ ká lè máa ní ìtẹlọrùn ní gbogbo ohun tí ọlọrun bá ṣe fún wa ó lè má ì tí ì tó ohun tá a fẹ o àmọ ìyẹn wá ní ká wá ro àròkan tàbí gbà sọ ìrètí nù lórí ipò tá a wà ìyẹn jẹ ọrọ àgbà tòní látẹnukunlé adébáyọ ajá àtẹwájú lọ sí abala nínú ìtàn kí ni ìtàn tòní tó wí kí la tún fẹ́ràn ra wa létí lórí ẹ ẹjà àgbọ̀ dáadáa láti ẹnu aminat adékunlé.
2: Kú dédé àsìkò yìí ẹ sì káàbọ̀ sí abala nínú ìtàn lónìí a ò máa rántí ọ̀kan lára àwọn ogun tó ti ṣẹ̀wí ní orílẹ̀-èdè nàìjíríà ó ti lé ní 50 ọdún sẹ́yìn tí orílẹ̀-èdè nàìjíríà ṣẹ́gun nínú ọ̀kan lára àwọn àkókò tó burú jùlọ nínú ìtàn láàrin ọdún 1967 sí 1970 ogun abẹ́lé kan ṣẹlẹ̀ tí ó pa ọ̀pọ̀ ènìyàn tí ó sì jẹ́ kí ọ̀pọ̀ àwọn míì fi ilé wọn sílẹ̀ lẹ́yìn tí nàìjíríà gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn ní ọdún 1960 orílẹ̀-èdè bẹ̀rẹ̀ sí dojúkọ àwọn ìṣòro ìṣèlú àríyànjiyàn láàrin àwọn ẹ̀yà lẹ́yìn tí nàìjíríà gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn ní ọdún 1960 orílẹ̀-èdè bẹ̀rẹ̀ sí dojúkọ àwọn ìṣòro ìṣèlú àríyànjiyàn láàrin àwọn ẹ̀yà àti àìfohùnṣọ̀kan lórí bí ó ṣe yẹ kí wọ́n darí ìlú ìṣòro èyí túbọ̀ burú sí lẹ́yìn ìgbìmọ̀ ológun tó wáyé ní ọdún 1966 àti ìpànìyàn ọ̀pọ̀ àwọn ọmọ ibo tí wọ́n gbé ní àríwá nàìjíríà bí ìbẹ̀rù àti àìgbọ́kànlé ṣe ń pọ̀ sí gómìnà ológun ìpínlẹ̀ ìlà oòrùn ní àsìkò náà lieutenant colonel chukwuemeka odumegwu ojukwu kéde ní ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 1967 pé agbègbè náà ti di orílẹ̀-èdè olómìnira tuntun tí wọ́n ń pè ní biafra ṣùgbọ́n ìjọba àpapọ̀ tó wà lábẹ́ olùdarí ìjọba ológun yakubu gowon kò fara mọ́ ìpinnu náà wọ́n ní nàìjíríà gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ṣoṣo ní ọjọ́ kẹfà oṣù keje ọdún 1967 ogun bẹ̀rẹ̀ láàrin ọmọ ogun ìjọba àpapọ̀ àti ọmọ ogun biafra fún bí ọdún 2.5 ogun gbóná wáyé ní ọ̀pọ̀ agbègbè ní ìlà oòrùn nàìjíríà ọ̀pọ̀ ìlú àti agbègbè ni wọ́n bàjẹ́ ọ̀pọ̀ ènìyàn sì sá kúrò ní ilé wọn láti wá ibi ààbò ogun náà tún mú kí ebi gbilẹ̀ lẹ́yìn tí ìjọba àpapọ̀ dí gbogbo ọ̀nà tó lọ sí biafra èyí tó jẹ́ kí oúnjẹ àti àwọn ohun èlò pàtàkì má lè dé ọ̀pọ̀ agbègbè ọ̀pọ̀ àwọn ọmọ kékeré tí ebi ṣokùnfà ìpàdánù ẹ̀mí wọn mú kí gbogbo ayé kún fún ìbànújẹ́ tí ó sì mú kí àwọn ẹgbẹ́ olùrànlọ́wọ́ àti àwọn ẹgbẹ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ sí pín oúnjẹ àti àwọn ohun ìrànlọ́wọ́ mìíràn ní ọjọ́ 15 oṣù kínní ọdún 1970 ogun náà parí nígbà tí biafra tẹríba olùdarí ìjọba ológun yakubu gowon kéde pé kò sí ẹni tó ṣẹ́gun kò sí ẹni tí wọ́n ṣẹ́gun ó sì rọ gbogbo ọmọ nàìjíríà pé kí wọ́n dáríji ara wọn kí wọ́n ṣiṣẹ́ pọ̀ láti tún orílẹ̀-èdè ṣe bó tilẹ̀ jẹ́ pé àlàáfíà padà sí orílẹ̀-èdè ogun abẹ́rẹ́ náà sì jẹ́ nǹkan pàtàkì nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà ó rán wa létí pé ìpalára tí ogun fà ó sì fi hàn pé ìṣọ̀kan ìjíròrò àti gbígbé pọ̀ ní àlàáfíà ṣe pàtàkì fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa abala nínú ìtàn ò ní jù báyìí lọ aminat adékunlé lorúkọ mi ètò láwùjọ ń tẹ̀síwájú.
3: Ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀.
4: Káwùjọ wa ó má ba bàjẹ́.
5: Láwùjọ kò gbọdọ̀ bàjẹ́.

0: torí wípé ọ̀tọ̀ọ̀tọ̀ la rìn wá ọ̀tọ̀ọ̀tọ̀ la ó padà sílé lọ́jọ́ kan.
1: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun gan ni ká ti ojú òpó pa lára àwọn tí wọn bá wà dá sí ọrọ lójú òpó Facebook wa Kínyẹlé Blessing ẹ mọ bínú pé a tètè ka èròǹgbà tiyín wọn ní ká máa ka èròǹgbà tiwọn náà lórí Facebook lára tí wọn sọ ní ti àwọn agunbánirọ tí wọn gba ìtúsílẹ lọwọ àwọn ajínigbé yìí wọn ni àwọn òbí fúnra wọn ni wọn fi owó gbà wọn péjọba kọ ni ó gba ìtúsílẹ wọn ẹ ṣeun fún èròǹgbà tí yín ti ẹ fi sójú òpó Facebook wa.
2: ẹ jẹ́ kí a máa tẹ̀wájú báyìí lọ sí abala kókó ọ̀rọ̀ fún tòní ètò láwùjọ ń tẹ̀síwájú nìkan ní glo 99.1 FM.

0: ojú ọjà.
1: Bẹ́ẹ̀ni ojú ọjà ni ó tútù sọ̀kalẹ̀ ní ti ọdún yìí.
0: Àkọ̀túnlé
1: lẹ́yìn. Bẹ́ẹ̀ni àkọ̀túnni.
0: Ó tún yàtọ̀.
1: Ó ti wọlé dé.
0: Ó dẹ̀ wọlé.
1: Ó wọlé kanlẹ̀.
0: Ó dẹ̀ skin.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbákun.
1: Jùpà. Bẹ́ẹ̀ni. Ojú ọjà náà la wà ètò lójú ọjà nìkan ni Glow 99.1 FM tí ó kalẹ̀ sí àdúgbò Ìjàpọ̀ nílùú Àkúrẹ́. Ẹ̀yin fúnra yín lè máa ṣàlàyé gbogbo ohun tó lọ lórí ètò yìí o. Ẹ má jẹ́ kí n gbàgbé orúkọ mi. Orúkọ mi kò yí padà.
0: Irọ́ o, Ọlọ́run, Ọlọ́run, Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni mi ò lè gbàgbé.
0: Ọlọ́run, mo ti wo, mo wo níwò wípé o ti kó ọkọ rẹ sínú báàgì.
1: Ojú ọjà yẹn, ọmọ ọjà yẹn ká mi lára ni. Olúbẹ̀ jẹ́ kí sáré gbàgbé orúkọ. Orúkọ mi kò yí padà. Mo Tráyọ̀ Atọ́lògùn tí ògbé yẹn mọ̀ sí Ajépupa. Bẹ́ẹ̀ ni ìyálájẹ́ yín ni. Tó bá ti dọ́dọ̀ yẹn máa rìkọ́dì yín. Ẹnì kejì mi dárúkọ rẹ̀ fáwọn ará ilé
0: náà.
1: Dárúkọ olórúkọ.
0: Bàbá kẹ̀kẹ́ Ajé.
1: Bàbá kẹ̀kẹ́ Ajé.
0: Kẹ̀kẹ́ Lájé.
1: Bẹ́ẹ̀ ni.
0: Àlàdé Adéníyì.
1: Bẹ́ẹ̀ ni.
0: Òun náà ni.
1: Òun ni kò yí padà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin fúnra yín lè máa ṣàlàyé gbogbo ohun tó lọ lórí ètò yìí. Tá bá ti dé ọ̀dọ̀ yín, ẹ máa ṣàlàyé ohun tí ẹ ní nínú ìbùsọ̀ yín. Ẹ máa ṣàlàyé ohun tí ẹ ní fún àwọn ará ìlú. Ẹ máa dárúkọ fóònù nọ́mbà yín. Ẹ máa dárúkọ àdúgbò bíi tí ẹ wà. Ẹ máa sọ gbogbo ohun tí ẹ nílò nínú iléeṣẹ́ yín, gbogbo ohun tó wà níléeṣẹ́ yín. Ẹ̀yin ìyálọ́jà Babalájé. Torí tí yín la ṣe gbé ètò yìí kalẹ̀.
0: Ọmọ kíní kan ń ṣẹlẹ̀.
1: Kí ló ń ṣẹlẹ̀?
0: Àwọn kan máa ń límìtì ara wọn sí ojú kan. Límìtì ara kan sí ojú kan náà ni wípé wọ́n wo ni wípé tìbí wọ́n ṣáà mọ̀ mí.
1: Bèbí ò mọ̀ mí ṣèbí mo ti lórúkọ. Bọ́ ọjà tí a bá polówó làwọn èèyàn mọ̀ bí tí wọ́n wà.
0: Ìpolówó ọjà làgún mi ò wò. Tí wọ́n bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ lórí ìkànnì tá a wà yìí.
1: Bẹ́ẹ̀ni Glow FM.
0: Glow ni.
1: Bẹ́ẹ̀ni Glow ni.
0: 89.1 FM.
1: Bẹ́ẹ̀ni kò yí padà.
0: Ìkànnì tó jẹ́ pé tí ọlọ́kọ̀ bá mi tó ń gbà fún lọ́wọ́lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni àwa náà ni.
0: Ìkànnì tó jẹ́ pé ibi tó bá ti lè polówó ọjà rẹ tí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó ti rí orí ọ̀fẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Lójú Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni.
0: Glow.
1: 99.1
0: ojú ọjà.
2: Orúkọ tèmi ni alàgbà Sunday Adéwọlé tí mo jẹ́ aláṣẹ àti olùdá iléeṣẹ́ Sale of Global Ventures tí à ń ta leather bus tí ní direct opposite níwájú Olúkayọ̀dé ní ilé kejì tẹ́ bá ti dé ìjọmọ junction tẹ́ bá ń lọ mọ́ọ̀sì ní Àkúrẹ́ ilé kejì tẹ́ bá ti dé ìjọmọ junction tẹ́ bá ń lọ mọ́ọ̀sì direct opposite tó fèsì lélẹ̀ ilé gàgàrà ilé Olúkayọ̀dé tó ń ta fóònù yẹn ẹ̀ tí máa rí sábọ̀dọ̀ wa ńlá bẹ̀ Sale of Global Ventures tá à ń ta báàgì lóríṣiríṣi látòrí àwọn ọmọ kéékèèké fún karata bag lunch bag. School bag lóríṣiríṣi kò sí nǹkan tó yẹ pé ó jẹ báàgì táwọn ọmọ nílò látorí kéèjì tí ọmọ yunifásitì gbogbo ẹ ló wà. Akàṣàrì lẹ́ ń fẹ́ ni leather bag lẹ́ ń fẹ́ ni AFI Pro lẹ́ ń fẹ́ ni kò sírú báàgì ń ẹ̀bá rọ̀dọ̀ sí lọ pàápàá fún àwọn èèyàn wa tó jẹ́ pẹ́ sí pé tó ń fẹ́ ṣègbéyàwó. Tó yẹ pẹ̀sì pé ẹ̀ ń wá leather bus original one. Ẹ máa bọ́dọ̀ sílọ̀ fún àwọn Hausa, fún àwọn Ibo, fún Ìgbìrà, fún Ẹ̀dó, fún Ibo, fún Tápà. Tó yẹ pẹ̀sì pé àwọn máa ń lo by 4, by 5, by 6, by 7 fún ìgbéyàwó gbogbo ẹ̀ ló wà. Pápá fún àwọn kọ́pà wa, a ní Wisports, a ní àwọn leather bus tẹ́ lè gbé lọ sáà gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Pápá fún àwọn tó fẹ́ ṣàrà tó tà, ẹ máa bọ́dọ̀ sílọ̀ iye tó ń tà lẹ́kọ̀ọ́ tó ń tà ní Ìbàdàn òun là fún yín. Pápá fún àwọn èèyàn wa tó yẹ pé ìṣe ayọ̀ wọn ti tẹ̀ wọ́n lọ́wọ́ tó yẹ pẹ̀sì wọn ti gba fisa tẹ́fẹ́ lọ sókè òkun àwọn báàgì tí ò ní dójú tìrín ó wà lọ́dọ̀ wa 23 kg ni 27 kg ni 30 kg ni 6.7 kg ni alọ́gẹ̀jì ni gbogbo ẹ̀ pátá la máa ṣètò fún yín tí ó yẹ pẹ̀sì pé ẹ̀dẹ̀mọ̀ ní pẹ̀sì pé rere lọ́lọ́run pápá fún àwọn obìnrin wa tó wọ́n fẹ́ lo òde ọjọ́ kan àbọ̀dọ́ ọjọ́ méjì àwọn kit bag ó wà lórí ìṣẹ̀ṣẹ̀ aláṣọ ni plastic ni ó wà fún àwọn madam bag gbogbo ẹ̀ la ní fún àwọn èèyàn wa tó yẹ pé ẹ fẹ́ ṣàrà tuta ẹ máa bọ̀dọ̀ dọ̀ sí lọ kò ní dípẹ́ ẹ̀ ń lọ Èkó ẹ̀ ń lọ Ìbàdàn ohun tẹ́ máa rí ní Kòkòtó tẹ́ máa ní gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ sí lọ gbogbo kọ́ọ̀dì tí bàgì tẹ́ ẹ̀ fẹ́ ní sí lọ fà fún yín nọ́pà tèmi ni 08038044658 lẹ́ẹ̀kan sí 08038044658 ẹ ṣe.
3: Ẹni lála àdágbádá ńlá fún ẹ̀wẹ̀ ìṣẹ́gbé ajá, òjò ìṣẹ́gbé ọ̀dá, ìtàkùn tó bá fẹ́ ṣe bí ànàmọ́, máa ta ni kò ní dùn láéláé. Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ta báàgì tó gré tó kọ́lítì ńlẹ̀ yìí dáadáa. Báàgì tó dúró re bíi traveling bag, school bag, báàgì ìgbéyàwó, báàgì fáwọn tó fẹ́ rìnrìn àjò lọ sókè òkun, laptop bag, bag bi Whispers, Gross Bar, Sauce Polo, Boxing, La La La, Plastic Box, Fawon Mama Mama, Atawon Mage, Star Express, Ati Bagi Lori Shulishi, Tio Ni Do Yutiyan, Bugwe Bugwe, Lo Boku, Eni Ba Mona, Lo Yakatele, Elo Witi Witi, Nise Love Global Venture, Number 75, Oba Deshida Ro, Nido Juko Yo Lukayo De Plaza, Ijon Junction, Niwa Kale Si, Fuju Lo Bagi, Ala Lukwe, Iro Nyayo, Fawon To Fera Bagi, Lara Tota, Iye Te Ma Ba Lekun Bado, Le Ma Ba Lodo Selo, Ojo Katakata Awon Ti Nipa Lori Le, Onu Awon Ti Nipa Lalani, Ope To Ti Wa, Tenu Ko, Fawon Bagi Ala Lukwe, To Quality Dada, Ekwe La Share, Ati Oludari Le Share, Sell Love Global Venture, So Di Number Yi, 080-3804-4658, 080-3804-4658, Sell Love Global Venture, Awon La Kajue.
1: Eti gbogbo awon iya loja awon iya laje wa bo je salaye furara won se love ti gbori wole be no darapo mo wa lori eto yi
0: ati awon wo
1: se love darapo mo wa yo mesi darapo mo wa lori eto yi e ma gbo won lori sirisi o
0: moka
1: fertilizer darapo mo wa
0: moka
1: won le se jodo wa iya laje baba loja e ma bo lodo wa o tori ti yin la wa se wa e ma wa se polowo oja wa
0: ki loruko eto yi
1: yobi abagan tu darapo mo wa oju oja loruko eto yi
0: o pada pe oju oja
1: be ni e meji le ma gbo ise yin lojumo e ma gbo dede ago meji la abo e de tun ma gbo ni ago meje asale le ma gbo ise yin e meji lati ojo Monday titi dijo Friday le ma gbo
0: aje pupa je ku mo aye won
1: mo gbo
0: ka si ma ma awon kan wo ni wo wi pe ekan
1: nara o ekan kon ni no ma gbo ise won
0: emeji sugbon lowo yi
1: emeji ni lojumo no ma gbo ise won lati ojo Monday si Friday won ni ojo Monday won gbo ni ago mejila abo
0: Agomejila abo san osan
1: beni ni asale agomeje ni asale no ma gba ise won number te de pe wa si ni 070 30 22 3281 070 30 22 3281 emu number yin sile emu sile o e tete ma ko sile
0: mo ati awon number mi
1: baba laje fi number re sita
0: 080 60 96 64 38 number to wole baba
1: dodo baba laje mi e je sare wonu jade nu oja jade nu oja jade be
0: jade be
1: dagbe yo mesi kia
0: oja
4: oruko mi ni Adesewa Bisola ti mo je manager ni ile ise Yomes Paints and Chemical Depot ti a wa ni Old Garage Afunbi Owo Street off Farakale and Adeshida Road before Matador opposite neighborhood market Akure afi asko iki eyin onibara wa wi pe a ku pale mo odun o a ba wa layo ati alaafia a si dupe lowo yin fun ibasepo yin pelu wa Olorun atubo ma wa pelu yin. Asun fi asko yi so fun yin wipe awon oja wa nile lorisirisi lopolopo yanturo. Awon chemical bi emulsion acrylic, satin acrylic, titanium dioxide, calcium carbonate, brown oxide, blue oxide, awon hydrating paste lorisirisi. Leyin na asun ni eleyi ti a fin se ile bi silane and sealant ni ti ile yi ati oke okun gege bi eti mo wa a kin ba won ta brand to eyo chemical ti won fin ko oda original konbele loja ti wa eyin alara tuta ati ti lodidi oja won wa le ni repete fun yin en di won loja wa baje ko won rara e wa gbo o ebu pataki wa fun gbogbo awon ti won ba wa raja leyin o bi e ba se raja sile bu se ma po tu olorun yo ma bukun yin fun alaye lekun rere Eko wa si ori number yi 080-67-29-20-08 Lekon si 080-67-29-20-08 081-39-31 Sabi 081-39-31-9097 081-39-31-9097 Eshun a o ma retin yi o
5: ile ise kan be nile yi ti kin ta gbe ntu eyo chemical ti fin ku oda pitch chemical to je pe ojulowo ponbele ni wenda nde mo Yomes Chemical International ni o ogonge ni woni bi kata won chemical ti fin pese oda iba je ti emotion tabi ti gloss gbogbo re lo piti mu sodo won imported se ni kin se ti le yi won wa ni afun bi owo street old garage ni to si matador opposite neighborhood market off arakale road akure ondo state eyin alara tuta ateyin lodindi lodindi e ma bo ni Yomes Chemical Paint owo oja wa kin kan ni legun eyin oda na oda ti ba fi chemical won po kin pin yin ke be ni kin si ndi olomi soroso tenu quantity boli ko ninu awon tin ta chemical paint ni le yi Yomes Paint Chemical International ni olorun gba fun nigba gbogbo e wa ke wa ba wa do gbogbo ke mo pe rere ni oluwa we will satisfy you in all ways eyin te fera old says at retail says di wo loja wa bade boda be ba se nkan si wa to be na ni reward yin yo gagara to number wa re 08067292008 tabi 08139319097 Yomes Paint Chemical ni ara re lemi ateyin yo fi lo le aye wa gbo o
1: e ka bo pada lori eto yo oju oja
0: oju oja
1: deni Yomes salaye gbogbo nto ni fun yin nile e lo pe won number e o fere re lo ma gbe ko o ki se pe elomi lo ma gbe ko e lori eto oju oja beni o ti darapo mo wa
0: sebi nu oja lele
1: ire ni inu oja mo wa
0: kekelesi
1: waju
0: kekelaje
1: oja ikami lara ni kon ni glow 99.1 fm la tutu wa la kalesi e wa se polowo oja yin e meji lojumo le ma gbo ise yin ni ago meji labo le tun ma gbo ni ago meje ni asale lajo monday to friday ba te le pe mi si ni 070 30 22 32 81 baba laje fi number elede won ti pe
0: fi mi le ba te
1: ka number elede
0: 00 60 96 64 38 nkan ti mo so na ni wi pe
1: ni lo fe so
0: in ti mo so ni wi pe awon kan wa won ti darapo mo wa
1: be ni won ti wa sile be ni
0: won o le fi wa le
1: won o le fi wa le
0: gbogbo won lantoro
1: oro
0: o nbo
1: gbogbo won bo adeyinka
0: oju
1: oja
6: Driving school,
7: accident free.
6: Driving school,
7: accident free.
8: Oruko temi ni engineer Adeyinka Adeniyi. Alakoso ati oludari Adeyinka Driving School ni ilu Akure. Ile iwe wa wa ni number 170A Oyemekun Road, Akure. Number tele fi pe mi si ni 08034407154. Anko yan mo se wa ko ni ona to to ati ona to yo. Awon driver mi wa ni gboro to je pe won ọkọ wa to ye pe won mo awon mi oju ona e wa si Adeyinka Driving School ke wa gba idanileko mo se wa ọkọ ni ona to to ati ona to ye de awon iyawo le to ye pe ọkọ won ni moto meji meta sile tan le gbe kankan nbe kan lo haya driver ni gboro e wa si Adeyinka Driving School e wa fun idanileko to to ati ona to ye e ma le fagidi gbe moto ninu ile moto kin se kan ton fagbi agidi gbe kin se pe tori pe mo ti ni agbara pe le fi gbe ọkọ wiwa ko ri be rara so e wa se Adeyinka Driving School ke wa wa fun idanileko ke le ma gbe oko ni ona to to ati ona to ye an sumo odun sumo wa alafia la ma fi se odun yin o a ma ri ti wa se lagbara olohun olohun wa pelu wa o e se gan lekan si phone number mi ni 08034407154 emi gangan ni mo ma gbe ero ibanisoro yen lekan si 08034407154 Ashodun Ayo.
6: Driving school,
7: accident free.
6: Driving school,
7: accident free.
1: The large, oh no, nbo. Gbogbo won nbo wa o.
0: Iya Abuja lo nbo. Oju
1: oja.
9: Iya Abuja n pe yin o, se ngo. Gbogbo alaboju se ngo ma. Iya Abuja be palace lo n pe yen ma bo. Eyin ya biye be se n gbe sun mo daddy wa na lo n duro ah ogo ni folon loke orun oba to je ki nkan ayo ko duro sin yin lara oba to je ki governor duro sin yin lara president minister awon doctor ma ti duro sin yin lara ejo to ba ti duro bore ka lo iya Abuja Baby's Palace e ma bo ni ti iya Abuja Baby's Palace aruye le ma ru eni ri damu o oju ode ni tin yin eyi la fi so fun pe iya Abuja n se promo ni number 30 Odokoyi Street behind Democracy Park te ba ti de ilu Akure, Central Mosque, Lalegbe Titi, Central Mosque legbe titi eyin eni Democracy Park wa egba road to wa legbe lo isale ele lo si Salvation and Primary School e ti ri sound board nu lagbangba ni waju le dance here ni be won gbe ya Abuja Bay Palace be mechanic workshop wa na opposite odo wa ko si ko mo te fe ka be lati bi awon wooden wardrobe plastic wardrobe imported baby bath local baby bath folded baby pads there awon baby cots lorisirisi gbogbo e la ni awanga ti oni da wo lojiji ala awanga different what they sheep e ba je gbe yin mora oja ti sheep baba tinubu ti boju o ti ba se oja ti sheep die no to oja won tele bo to ti tun wale die e wa ti ya Abuja awon baby walker baby tricycle awon baby sitter e ma bo ni ti ya Abuja awon different type of baby flats awon flat ti o ni se yin ni wahala gije flat e ba fi gbomi ka na ta ma tutu ani e wa ti ya Abuja e wa ti shop olorire to mo olorire le fe bi e ma bo ni ti ya Abuja awon set of friends baby diaper bag we have it in different size te ba komo ida bi oyibo o wa o ni ti ya Abuja awon cream ni o lai bora o wa to we ma turn to the white awon British cream ilu London na ti se ta tin ko wole e wa ra awon ton fi fo so mo ni edinwo e ma gbogbo hospitals nice nta ton ma gba lo hospital patapata lo wa ni edinwo gbogbo e ti diwo lo to awon ko dira ni 2 years 3 years ton loja awon oja ti wale e ma mo ti ya Abuja yin baba wa ejo a wa lori ikunle egbe so awon ya wa daada ejo gbo mo te ba ti bi na lo ma sori loju emi yin o omo olomo ni wole de yin o agba olohun phone number ya Abuja ko ma yi pada 30 money 070 39 07 02 61 elekeji 080 64 05 58 59 una ni WhatsApp o megege na ni WhatsApp WhatsApp ele je ni WhatsApp ko te ba de fe wa si oja e pe e se WhatsApp awa deliver oja fun inile wherever where you are give the nice price abi ye o asodun ayo
1: ni gbogun won ti ni won bo won gboro ka ma ya odo won ni kokan organic fertilizer tutu gbori wole
0: oju
1: oja.
10: Good day, farmers. I'm here to present to you this fantastic fertilizer. We call it organic fertilizer. Oh, it's a fantastic product. Any farmer that is not using this fertilizer, you are really missing. How does it work? Like I said, it is organic fertilizer and it is a foliar method of application. That means you are applying to the leaf alone. When your leaf is okay, definitely what you plant is okay. And that is why all farmers should use this fertilizer, because it boosts your production, increases it by 40%, and it gives you good results. And this fertilizer, do you know that you can use it for any plant? Just name it, be it cassava, maize, anything. And they are using it for tomatoes, vegetables, fruit, and it will give you good results. How do you use it? This is our 1 liter, which you can mix with 1,000 liters of water. 1,000 liters. It is 1 ml to 1 liter. That means you are going to mix it with 1,000 liters of water. And this is our small one, which is 100 ml, which you can mix with 100 liters of water, because it is 1 ml to 1 liter, and this is 100 ml. So that means 100 liters of water. It has so many things, because it's adding 17 amino acids on what your crop needs to grow. Anybody that is using this fertilizer, you will see that you are going to get a good result from this fertilizer. Try it. Do it. Love it.
11: Organic fertilizer ajile ti ko ni chemical ninu ti ki sakoba fun ilera eniyan won ti ko wole sorile de Nigeria latorile de China ajile to duro ore to nsise fun gbogbo ere oko iba se koko agbado isu ewebe atiso adun be ni pe ona lati tun rita je se bo kuro ninu ise woshi ti wa fun gbogbo eniyan bayi o ba fe gbe alagbata organic fertilizer latorile de China be tin taja e ma towo ifabonu pelu awon anfani olokan ojokan iroyin ta fujuba eyin na e kan si won ke se ri oro fun gbogbo eyin te ba fe ra organic fertilizer te fe ko ni ketiketi tabi e fe je alara tun ta e ma lo tara si otegbeye junction opposite government church oke aru akure o tu wa

0: 0728 tàbí 0702 592 5619.
1: Glow 99.1 FM náà ni a kalẹ̀ sí ibẹ̀ la wà oníjàpọ̀ ojú ọjà ètò ojú ọjà ń lọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ fẹ̀yìn ìyá alájẹ́ bàbá lọ́jà ogun tẹ́ ń tà lè ṣẹ́ yín ṣẹ́ ń ta oríṣiríṣi
2: àwọn kẹrin oko yín
1: ṣẹ́ ń ta àwọn ọjà tẹ́ bá ní fúnra yín ṣe fọ́níṣọ̀ ló ń ṣe ni wọ́n ṣèpò lówó ọjà ṣóúnjẹ ló ń tà ni wọ́n ṣèpò lówó ọjà jẹ́ káwọn èèyàn mọ ibi tó wà. Bẹ́ẹ̀ni jẹ́ kó mọ ibi tó wà jẹ́ kó mọ àdúgbò ibi tó wà jẹ́ kó mọ̀ pé iléeṣẹ́ rẹ̀ yìí ń tẹ̀síwájú jẹ́ kó mọ̀ pé oyin wà.
2: Kò ga ju ara lọ.
1: Bíntín ni.
2: Owó tí ò ga ju ara lọ.
1: Bẹ́ẹ̀ni owó bíntín.
2: Èló ni.
1: Owó ìdákọ̀mọ ni.
2: Kíni kíni
1: ọ̀hún. Owó ìdákọ̀mọ ni.
2: Nọ́mbà tẹ́lẹ̀ kò wá
1: sí ní tẹ́bẹ́ bẹ́ẹ̀ ká yà sọ́dọ̀ yín. Ẹ pe nọ́mbà wa, a lè wá rìkọ́ọ̀dù yín. Ẹ lè sẹ́ndì àtẹ̀jíṣẹ́ yín sí wa lórí ẹ̀rọ ìléwọ́ wa fúnra ra wa, a máa dá yín lóhùn. Gbogbo ọgbà la wà available fún yín.
2: Pe nọ́mbà, pe nọ́mbà.
1: 30 22 32 81 ìyá alájẹ ló máa gbé o. Ajé pupa ni mo tún láyà tán lògùn o ló máa gbé. Bàbá lọ́jà ó yà fi orúkọ nọ́mbà rẹ léde.
2: 0806096 64 38 nọmba tó wọlé sọdọ tèmi
1: kẹtẹ tó lágbé ó máa gbé yín rìn ó máa gbé yín wọnú ọjà ó máa gbé yín tẹsíwájú lẹnu iṣẹ yín jẹ ká sáré dé iléeṣẹ yọpin aba bẹẹ ni àwọn náà gbórí wọlé sórí ètò yìí.
2: Ojú
1: ọjà.
3: Yọpin aba steam cell technology extra àlàáfíà dé kàtàgbà.
4: Àlàáfíà ta ayọ̀.
3: Bẹ́ẹ̀ni Everidge Global Limited ló ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ nípa gbígbé ògùn Yopi Aba Steam Cell Technology Extra jáde. Ògùn tá a pèsè pẹ̀lú ewé àti egbò èyí tá a fi ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ àti ẹ̀rọ technology fọ̀mọ́ kanga. Yopi Aba Steam Cell Technology Extra ti yára ṣiṣẹ́ bí ìmọ̀nẹ́wà fún ìsọdọ̀tun horo ẹ̀jẹ̀ cell ìgbélárugẹ ọ̀mọ̀nú ara immune system booster fífọ àwọn ẹ̀yà inú ara bíi kíndìnrín ẹ̀dọ̀ ọkàn èyí tí ó mú mímí sókè sódò lílọ bíbọ̀ ó rọrùn. Bákan náà ó ń fọ ìdọ̀tí ara obìnrin tí mú kí nǹkan oṣù máa ṣe ségesège èyí tó lè dènà àti róyún ní kọ́kọ́ ló jí pépé kójú orí náà kedere arọmọléegun ara ríro ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ rúru kí gbogbo rẹ̀ ó gbábi gbà káwá dàbí ọmọdé padà àkàrà òǹpà ló kájú ẹ̀kọ́ gìrì. Yopi Aba Steam Cell ló kájú èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó lè máa dojúkọ àgọ́ ara àyè wà fún ẹnikẹ́ni láti di alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀kọ́.
1: Ẹ pè wá sórí nọ́mbà wọ̀nyí 0702 592 5619 0702 592 5619

0: kúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.
1: Màgbèrè mi fẹ́ lò mí, mo ṣùgbọ́n àgẹ́ni tó kọ́ rí.
2: Lẹ́yìn orin àti ilé o, ọpọ́n àrà tó ń sún káàkiri lágbàáyé àwọn nǹkan tó ṣàrà ọ̀tọ̀ àwọn àṣàfihàn rẹ̀ fúnra wa á mẹ́nubá míì míì látinú àká ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ọgbọ́n àtinúdá àti àwọn àrékèrékèrè something táwọn ẹlòmíì ń ṣe. ṣe mọ̀ pé báwọn kan ṣe ń dára bẹ́ẹ̀ lẹlòmíì ń dáràn o. èyí tó dáa nínú àrà ni kọ́lọ́hún bá mi èdèmàrè kó fi kó wá dá kí ìwọ náà ó sì gbáradúró fọlọ́hún. ẹnìkan ní gbáradúró bó ṣe mo fẹ́ gba abẹ́rẹ́ ni ó dáa. ìṣẹ́jú mẹ́wàá ló lọ féwú lára ago mẹ́rin kan ní glow 99.1 FM lẹ́ ń gbọ́. àrà ń bẹ ṣò lórúkọ ètò yìí mọ ìkàlímọ ọba fẹmi lórúkọ tèmi ń jẹ mc olúmi kò ní wọn fi ń gbé mi lárugẹ nígboro ayé àwọn tèmi máa ní ọmọ ológo tórógolo lórí rédíò láì bá wọn tan gológolo mi bólúwa mi ni lógo bíi tẹnuba tẹn tó dúró gbọin gbọin lẹyìn mi bíi jẹ sí nọmba ti mẹsì a ní iṣẹ sin bébó ti yé óyè. orin bẹ ń lẹ bàbí torí irú àkókò yìí tẹ ẹsẹ ń ṣíwọ ìyẹn lẹnu iṣẹ yín tẹ ń padà lọlé ẹ gbígbàgbà gbogbo wọn pọ jù ó yẹ kó mọ tọ yín lára já ni ẹ gborin tí ẹ gbọrọ níwọnba. àyíwá la fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ó ní respect ni a fi hàn kí yín nínú kòńkòdo ètò là ń wọ̀ lọ party times lélẹ́yìí látọwọ́ akintayo akinwande ẹnu ẹ̀ mú pọ̀ ẹgbẹ́ bọ́dí yín o ọlọ́run nìkan ló mẹ́ni tí ó dọ̀la wọ́n wulẹ̀ sírẹ́ọ̀sì jù.

ó dẹ̀ máa padà jọra wọn bá a ṣe lọ bá a ṣe ń bọ̀ ṣó easy ni. Ayé bàmí alágbàdo a ti máa yá wọn tó yí àtàwọn tí ó padà yé tí mo fi ní ké.

0: lọ́sẹ̀ yìí ní ọjọ́ mélòó kan sẹ́yìn ni wọ́n ní wọ́n ní wọ́n mọ já tíkẹ́ẹ̀tì nígboro Àkúrẹ́. Wọ́n ní han tíkẹ́ẹ̀tì jẹ́ gan ti ẹnìkan kọ́. Já tíkẹ́ẹ̀tì ẹ lójoojúmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní ẹ oníye tó jẹ́ ó sì ti di 500 báyìí tètè já kó gbà. Tax force is in betting at young book, because he be one chicken dana low or become and do Jura one loni amoa, balo, babo, money on his sika, come to your cotton wa. Sika, no sika, ni one fire, imigan gun, mushala bakpa de wala to jadim be. Oda come on, Firo, you too, da nipple, to come on, fi popular, bo, ile show, nuro, you don't like be why we will pay pan gun, can you unk, pariola, lori kino to rikini, mola, near, wait and jack at one rastika, ting gokada, we are a more big balang, bani on pokada, and back and be a lang ba. Yes, you, alone, you turn you. Gba tolo karago ni mi ko mo yen ni e pe wa ngba lan ma ni ro ni research lo fa won se bogun ni o ngbo gbologun loju atayi ni gbagbo eyan won mo pa lan loke lo fun wa se en ti mo fe ba yo te ba wo daada o ni pe o pe e do se bogun ni be eyan ba nse egbe yo ni awon ofin ati alakale to ti wa nle o ngbo gbologun a ti se egbe o iye igba bayi o amo ri ni o license o da gba te eyan ri ni o license na ni àwọn nǹkan mìín wọn àwọn ọlọ́kadà wa yarí pé láyé láyé láńlá sí láwà àwọn ò ní gbà àwọn tax force náà láwọn ò ní gbà ṣé ẹ fẹ́ gbọ́ bẹ́ẹ̀yàn bá ń lọ láti bí ì ti ń lọ sí Arárọ̀mí junction tíyàn bá gbà rin ìgboro pàápàá jùlọ tẹ gbà rin ilé nǹkan kan yẹn tẹ̀lé ẹ̀fẹ́ jáde ń jọmu tẹ́ ẹ̀ jáde tán ní jọmu sí ojú sítìrì tẹ́ ẹ gbẹ̀gbẹ́ iwájú ṣọ́ọ̀ṣì gangan ìyànà bẹ̀ tẹ́lẹ̀ fẹ́ gbà jáde tẹ́lẹ̀ ń lọ Arárọ̀ yìí ni mo gbà ń jọ wo la bá ń lọ lójú ọ̀nà wọ́n sì dá àbò kí wọ́n gbé tó gbé mi wọ́n dá dúró gbà ń wò dádó kan ní síkà ìdá ó ní ohun rẹ̀ síkà ìdá ó ní síkà bò kéyìsíkà ibi tán ti ń po kinní yẹn ọmọ yẹn wá calm down fún pé ṣe ẹ lóhun tí mò ń bí ẹ lè gbé síkà yìí ṣó ni olóhun ọ̀nà èlò ni ó ní 3000 yẹn ni àwọn ọmọ òun ṣe ìbóde ni òun ò tí gbowó ẹni tó ń gbé gan mo ní kì í gbowó lọ́ọ̀ mi lóòótọ́ àbálọ àbábọ̀ nìyẹn bá ní ẹ àyò san 3000 yẹn ni òkèlè kú òmí ọmọ yẹn wá ní kóhun ó ti ọrùn mọ sínì jẹ kó ti ọrùn alùpùpù mọ sínì kó ti ọrùn rẹ báyìí bọ̀ oní tax force yẹn bá ní òun ó múná létí rẹ o ìyẹn ó ṣe á múná létí òun yín kan nǹkan kan
1: èṣù ló ń lò yíyan
0: èmi náà dẹ̀ ń wò wọ́n ṣẹ́ẹ̀ṣì mọ̀ wọ́n ní àgbáyé wà lọ́jà kórè ọmọ tuntun wọ eléyìí sì sọ ọmọ tuntun wọ́n bá ní èso bẹ́ẹ̀ ó ní èè mo ní kò yẹ kó mọ rí báyìí ṣówó ló fẹ́ gbà àbí ó ní han ẹ téèyàn fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ téèyàn ó dúnàádúrà ṣe business pẹ̀lú iye náà wọn mo ní mi fi hàn lẹ o orí títì lájọ wa o èṣù ní sì ń lo bọ̀bọ̀ yẹn ṣe fẹ́ gbọ́ àbálọ àbábọ̀ kádóríkádó fọ̀ inú aṣọ wúdì tó wọ àpò tí ń bẹ́ńbẹ́ bó ṣe fa àfọ́kù ugò tó fà yọnu wọ́n fi ń ṣerú design tóun ó ṣe fún bọ̀bọ̀ wọ́n fi ń ṣe ó fi ń kọ zigzag báyìí pé èmi wá mú ẹsẹ̀ kan mo á gbé ẹsẹ̀ kan sẹ́yìn mo tún gbé kan lè padà lékè èèyàn fi kèé ṣe pé mọ̀ sá ọmọ kan fi takété sí ibi tí wọ́n ti ń ágú yẹn ni. ẹ tó ní báìkì ló ní báìkì kọ ó ní òun fẹ́ tọrùn wọn ní kó mọ̀ tọrùn mọ́ṣíìnì ṣé wọn ló ní mọ́ṣíìnì ni.
1: àdúrà labo sí
0: pọ. wọn ṣàdàbí mẹta dúró wúmà kan náà gbé ọmọ. ọmọ tí ó gbé sẹ́yìn àwọn èèyàn ṣe wọ́n ṣe ń yọ báyìí ni pé àwọn èèyàn ń ṣubú tọmọtọmọ nǹkan kan. àbálọ àbábọ̀ ìwádìí ti fi hàn wípé àwọn tí wọ́n ń ṣàkóso nígboro Àkúrẹ́ pàápàá jùlọ tẹgbẹ́ transport. àrà tí wọ́n fi ta náà ni wípé gbogbo kinní ìlà gbọ́dọ̀ jọ ṣe láàrin ara wa tọ́jọ́ wípé kí gbogbo ẹ̀ lè bá lọ bó ṣe yẹ kó lọ àmọ́ tá a bá ní àwò dáadáa ṣé kò ní gbèdéke ni ṣé kò ní yé ni ṣé kò ní bá a ti ń ṣe é bọ̀ tí ò fi bàjẹ́ ni débi pé ìròyìn àmọ́ gbé wa nípínlẹ̀ Òǹdó táwọn èèyàn àmọ́ fi á ṣe yẹ̀yẹ́ bákan náà alága ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ South wọn dákọ̀ wọn náà bẹ́ẹ̀ wọn ní ìbá gbà làwọn náà kí wọ́n mọ wòran o kí wọn ó dá sọ̀rọ̀ yìí wọ́n sì dákọ̀ ọ̀gá tí ń bẹ nígbọ̀nú ètò àwọn tí ń gbé wa mélòó ni wọ́n ń gba síkà lọ́dún ṣẹ́ẹ̀mejì ni àbẹ́ ẹ̀mẹ́tẹ̀ yín tẹ́ ẹ bá jájúwa rin ẹ lè pè kẹ́ ẹ já gbọ́ bó gan ló ṣe rí lọ́dọ̀ tiyín oríta wá ń sọ̀rọ̀ kinní kan ṣẹlẹ̀ ń japan ìta kan ṣẹlẹ̀ ń us èyí tí wọ́n ń ṣẹlẹ̀ ní gímù wa gangan tá àwárí nǹkan sọ sí bígbà téèyàn ń ṣe ni maybe ni ana ode yi na bi ni jeta won ni lose isa awon ajo amuni mo da ti won mu awon ti won ba fe sowo ilu ni ponpo bi tan se pasipa yo owo EFCC won na na wo ogboro awon adugbo kan ko ya won ni gbe jaga mu won yin sinu ategun pa pa pa aye omo tuntun ja aya agbalagba nja ilu to ni oba to ni joye to ni gomina ti commissioner n be jojo ma si npin moto fun yin e gba ese nlo rerere bi 1000 jo ti won pin certificate fun yin e gba waje eyan yin kan ni aya re ja to ti tan ti o ti lo mu bed in general se mo pe ebo ti mo bo le kula kula e ti pe falana wi pe won mo sare mo ko letter e fe record awon bo ba ti je nkan to pe mekunun sa ni faragba ani gbon kankan Yemi Fashion tie to je amugbalegbe fun gomina kan to pe won yoju wo igboro ni eyin te ba nta nkan to je fake ba pa ju lo boya nta mu to pe asese yan la won na wa foro lede wi pe a ko ye ko mo ri bayi o pe koda oju ti awon fun nkan to sele ko si ye ko mo ri be won na ti an to ti ni igboro atawon ile igbafe won o re ro gbogbo won gbogbo e won sa won wa ti shop ni na si sanwo na sanwo bi tawon lo yan si nko ti be ijoba o si banu oti ijoba so pe mu ni won ba ni ko si mo sare to ba mo pe o loju ona e dakun eyin ajo amuni mo da ti EFCC e ba l'office nbi te si ngbo emi ti wi nbi o ani e mo sise eyin an te ba nwa gangan irufe won ni ke to lo e ba si mo bi ti an wa e pe won mo ba si down anfani te ba ni labi ofin lati to won lo e se bo se ye ko ri ki ba se ka mo rin gboroka asita ban ani ri nipile odo bi na ni ki ose yo to pari ni fanran kan ja ran wi pe awon elesin abalaye kan won soro fun eyan won ti an ni o ti papoda se si mo o ni ye ban ti won o yin sita nibi ti juba ti taye to je pe itagbangba ni won yin kini ke o jo npe meta ni won fe ka ni abi nkan omi ti won pada ke lara bon ti o jade gba kan nu won bayi lo sifila lori e won si mo npowe ni ti e mo je npayun omo dabi igba te eyan yo alaisi ebi pin ipinle ondo yi na la tun wa jan ni baalu awon omo ologun o tun ja okan gbogi ninu awon eyan to padanu emi re nu kini won ni o nya se gbeyawo ni bi ose meji seyin to da ke to su asi to ri message eni kan to send ti e si eyan re to ni aya hun ti e nja gan balu awon ti e wa se kini bi kan fe lo gbe kolohun so an lo ko so an bo olohun lo ni ko so an lo ko so an bo boyo so won lo looto amo ko so won bo ke si se polohun ni o so won bo in ti o sele ologun tori e mo fi mo so mo ni le mo le se le se le mo nte ba mo se te mo je te mo mu e mo se daada e si mo je niwon niwon ti won si tori pe ko se ni nkan ti o ju saye ba wa environment yin daada ladugbo e ri wi pe obituary o poju nkan mi lo ti o ba si po looto e wo yi odun ti en to papoda to je olofa awon eyan dagba mo mo wule ka so pa mo di sunday abi ojo friday tori pe o re kirun central mosque wo so to wo eyan ba si mo na aso won e basiri ara re ki won to gbe ju bi o wa wa gbagbe boye sele o ba nbe lo re bobi to ti jeun jetan nuwo ki won be mo lo taye mi ba yo ti o ba yo iwo le na le bi re o pada pa chinko asokundere won ton fi ogbon won fogbon kan won ile le pelu imo jile science ati ti imo ero won fi se agbekale robot kan ogan patapata tan bi ere a ma farajere ni to le wonu na tin ba njo ninu ile kan ni en se en wa tuntun o ti wa tele todo yin da todo yin gangan da agbekale ti an se na ni wi pe irin ni won tojo waya nbe lara re atawon kankan pelu sensor ti o je ti o mo fi nkan ranse si awon ti an mu ero re lowo awon kan ti an fi ntuko re iyen controller wa te pe ibi ti an ba ran camera na nbe lara re to pe gbogbo ibi to ba wo lo patapata ni o mo han de fawon ti won ranse ni o wa mo boya ero yi to ba wo bi tin wa boyo le ran won lowo lati gbe eyan jade ninu na amọ to le se ni wi pe yo wonu na ina osi ni jo to ba lo ka we esin kan debe pe ina ileru nbe ko si ni jo won eleyi awon ebo la won se ntian ko mo mo gba we atadu alasan imagine science ti lo fa o Chinese won fo kan keji asaleyan ti o fe ni made in china ninu le gan oju opo ere to wo bi 0805551110 0805551110 abi ge pe number keji 0706 677 1822 e ba ti ran se ro lewo yin yo debi Hello. Yes, I call you. I'm calling you. I'm
2: calling
0: you. I'm
2: calling
0: you. I'm
2: calling you.
0: I'm calling you. I'm calling you.
2: I'm calling you. I'm calling you.
0: I'm calling you.
2: I'm calling
0: you. Ele le wa nja bayi.
2: Sey lori keke kan. Every day on ja ticket 1200 for. So lodun close to 400,000 jo ba ngba lori enikoka, lori keke kokan.
0: E won se titi na.
2: Ah, won se titi yon se on bi enju. Se ton ba de de de na kan jo.
0: Se won sa yo nkan seyin lawon tax force ni gboro se won yo nkan si.
2: Ah. Ki joba sa gba wa ni
0: o. Oda, won ni ki joba gba wa ni.

ohun tójú bá rí tẹnu bá sọ díẹ̀ bẹ́ẹ̀ kò kúkú léèwọ̀ òun la ṣe máa ń gbé àwọn ènìyàn ńlá wá ká yín mọ́ kẹ́ ẹ bá lè kọ́gbọ́n lára wọn ìkànnì yìí ìkànnì wa glow 99.1 fm náà la wà yìí ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà ó bọ̀ aṣíwájú akẹgbẹ́ wa ń tẹ̀lé wa lẹ́yìn èèyàn pàtàkì ni mo mú wá ẹ lọ mú gègé àti tákàdá yín ẹ ó gbọ́ wọrin wọrin lẹ́nu wọn lónìí ẹ ó sì rí nǹkan kan ń bọ̀ náà.

0: ìyẹ́bẹ̀ ìfẹ́ ni.
1: Ẹ dákun tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni mò ń wá olùgbọ̀wọ́ fẹ́tò yìí ẹ dákun ẹ wá fi tiyín ẹ fi gbé tiwa lárugẹ ẹ má jẹ́ kínú ètò yìí kú o mò ń rọ̀ yín ni ẹ máa kó ìpolówó ọjà yín wá lọ́kan ọ̀jọ̀kan káwa náà fi tiwa ká a fi gbé tiyín lárugẹ.

0: ni.
1: Ẹyin èèyàn wa lé ìkànnì Glow 99.1 FM lè ń gbọ́ yìí, ohun ojúrílẹ̀ tó tá ń ṣe lọ́wọ́. Ẹyin pàtàkì tí mo mú wá fún yín náà ni tọpẹ lẹ́bílẹ̀. Olóríire la kúkú ń pè lórúkọ, ó yẹ kí n fi bú ọ́dá àbí mínísítà àbí ọ̀nàrẹ́bù. Ṣùgbọ́n jẹ́ ń pè wọ́n lórúkọ torí olóríire la máa ń pè lórúkọ. Tọpẹ lẹ́bílẹ̀. Tọpẹ lẹ́bílẹ̀ ni àlejò wa lónìí. Èmi ẹ má sì gbàgbé pé Ọlálójú lórúkọ tèmi. Ẹ dákun àlejò wa, nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí, ǹjẹ́ a rí àwọn ìgbà àbí àkókò tá a gbé yín kúrò níbi tí mọ̀lẹ́bí yín wà, àwọn ìdílé yín tá a gbé yín lọ sílùú míì tí wọn ò sí?
2: Pẹ̀lú ògo ọlọ́run, látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí administrative officer ní 2001, kò sígbà kan tó fi gbé mi kúrò lọ́dọ̀ àwọn ẹbí mi, because mo ṣègbéyàwó ní 2004. Àkúrẹ́ ni ìyàwó mi wà àtàwọn ọmọ, àkúrẹ́ ni gbogbo wa ń gbé láti ìgbà yẹn. Ṣùgbọ́n ìgbà kan tí mo lè sọ pé mo kúrò lọ́dọ̀ àwọn ẹbí mi ní ọdún 2005 tí mo fi ni mo lọ sí kọ́ọ̀sì yẹn for a whole year, ìgbà yẹn nìkan ni mo fi kúrò lọ́dọ̀ àwọn ẹbí mi. But aside that, we've always been together. And ti mo dẹ̀ fi kúrò ngbà yẹn náà kó ba lè dá náà ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, because àwa ta ní orí ọ̀fẹ́ láti lọ sí kọ́ọ̀sì yẹn ní ẹnu iṣẹ́ ìjọba àwọ̀ pọ̀. So nǹkan tí gbogbo èèyàn fẹ́ ni pé wọ́n dẹ̀ kà mí yẹn gbà yẹn pé kí n lọ sí kọ́ọ̀sì yẹn, ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nú gidi. Bó tilẹ̀ jẹ́ pé mo ń wò ngbà yẹn pé màá fi ìyàwó àtàwọn ọmọ lẹ̀ mọ́sò, ìyàwó mi nìkan lọ máa ń wà nílé mọ́sò rẹ̀ táwọn ọmọ ti wà ní school. But pẹ̀lú ògo ọlọ́run náà, we were able to weather the storm. She was able to hold the home front nígbà tí mi sì nílé. She monitored the children, monitored everything, and she kept everything well while I was away. Even though lóòrèkóòrè ni máa ń pè wọ́n lójoojúmọ́ la máa ń sọ̀rọ̀, ṣùgbọ́n at home she heard everything quite normally, quite well, bí èmi kan ṣe máa ṣe ju bí èmi kan ṣe máa ṣe lọ. So mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi.
1: Ẹ jẹ́ máa fàkókò ìdúpẹ́ lọ́wọ́ òun. Ẹ ṣeun ṣeun olórí láàfin ara àlejò wa tọpẹ lẹ́bílẹ̀. Ṣébi tẹ fẹ́ bá wa dé náà ni, àbí ó ṣì kù díẹ̀ tẹ fẹ́ sọ nípa wọn?
2: Ìyàwó mi jẹ́ nǹkan tí mo lè sọ. I have a wonderful wife who is more than a wife. I can say she's a sister, more than a sister, like a mother. A mother will go to any length to ensure that her children are okay. That is the kind of person my wife is. Even in koti to, she will try as much as possible to ensure pe gbogbo ile wa okay. It is after gbogbo ba ti wa okay ton la se wa ba boju to oro ti are. She's a wonderful woman. She's a homekeeper. She's loving, she's caring to me, to the children, and to the other family. She's a wonderful woman.
1: Kudos to her once again. Eh, eh, shum, shum.

0: àwọn ọ̀dọ́ wa lénìí wọ́n fẹ́ràn láti máa wọṣọ kí wọ́n lọ́kùnrin àwọn ọkùnrin wọ́n máa dirun wọ́n máa fi yẹtí sétí àwọn obìnrin wọ́n máa wọṣọ tó ṣera ńlẹ̀ ẹ dákun kí lè lè rí bá wa sọ sí.
1: To me, àwọn òyìnbó bá ń sọ pé you will be addressed the way you are dressed. Ẹn tó bá ṣera sílẹ̀ tàbí tó ṣe nǹkan tí ó wà alien to our culture, àwọn èèyàn kì í fún wọn ní respect, wọn kì í kà wọ́n kó èèyàn gidi láwùjọ. Àwọn obìnrin wa, you see, ní ta bá fi pamọ́ òun ló máa níyì. Pàápàá àwọn obìnrin wa, ní ta bá fi pamọ́ ló máa níyì. Ẹni tó bá ti ṣíra lẹ̀ kí ló tún kù tó tún fi kò tún sí nǹkan kan bẹ̀ mọ́. Màá rọ àwọn obìnrin wa kó wọ aṣọ tó máa bo ibi tí tó máa bo ara wọn tó ò ní ṣe ara sílẹ̀. Ìyẹn ló máa fún wọn ní dignity, la fún wọn ní respect láwùjọ. Dáhùn ọmọ wa náà, ẹni tó bá ti ń dirun, àbá àwọn èèyàn kì í sábà fún wọn ní wọn kì í sábà kọ àwọn kan ẹni tó serious. Wọn sábà kọ àwọn kan tó serious. Ọmọ tó bá wá láti léere láyé ìgbà yẹn, because mo sì pẹ̀lú àwọn generation tó ṣe pẹ́ díẹ̀. These are the things that we dare not do. Ẹ lè wá, ẹ lè dirun. Then àwọn tó ń ṣí pé àṣà kan tọ́nà tó ń sag. Bá lè ṣe máa wọ ṣòkòtò tẹ́ tó máa ṣí àwọ̀tẹ́lẹ̀ yín tí àwọn èèyàn á máa rí. Gbogbo nǹkan tó yẹ ká bò nìyẹn. Màá ṣèrò àwọn ọ̀dọ́ wa. These are the morals. These are the things we cherish in Yoruba land. And ẹni tó wá láti léere, gbogbo nǹkan tó yẹ kó sì máa ṣe nìyẹn. Ìgbà yẹn làwọn máa fi wò pé ọmọ ìwà tá ti léere, ọmọ gidi ni, ọmọ téèyàn lè fi ọkàn tán ni, ọmọ téèyàn lè hold, lè fi sí ipò a position of responsibility. But the moment you dress shabbily, nobody want to give you any respect. So nǹkan tí mo lè sọ sí yẹn nìyẹn. Màá rọ àwọn ọ̀dọ́ wa kọ́ máa bo aṣọ tá máa bo ìhòhò wọn àtọkùnrin àtobìnrin. Then yẹ tí tán fi sétí náà ọkùnrin o kù díẹ̀ káàtó. Ìyẹn ò ń ṣe ara àṣà wa, kò ń ṣe ara àṣà wa. Kò dá kí ọmọkùnrin máa fi yẹtí sétí. Àwọn obìnrin náà tó tún lo yẹtí náà á tún fi sí mú. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ já padà sí ẹsẹ̀ àárọ̀ èyí tó fi mọ̀ wá sí ọmọlúàbí. Ẹ ṣe lótú.
0: Ẹ ṣe ohun àlejò wa. Ẹ̀yin èèyàn wá ń lé ọ̀rọ̀ ńlá lẹ ti gbọ́ yìí. Àwọn ọmọ wa lọ́kùnrin tí wọ́n máa ń dirun tí wọ́n fi yẹtí sétí. Àti gbọ́ lẹ́nu àlejò wa lónìí pé ohun tó burú jáì ni. Ẹ̀yin òbí tẹ̀sí ń wo àwọn ọmọ yín níran tí wọ́n á dirun lójú ẹ̀mí yín. Ṣó túmọ̀ sí pé bàbá wọn ni wọ́n jọ? Because ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wọ̀nyí wọ́n ṣàn rí àwọn ọmọ wọn. Ṣé kò yẹ kó sọ nǹkan kan ni?
1: Nǹkan tí mo rí ni pé ẹnu àwọn òbí lọ́pọ̀ ìgbà these days ẹnu wọn ò ká àwọn ọmọ wọn mọ́. In those days when we were growing up, tá bá ti ń lọ sí school, I was privileged to attend a boarding school. Bàbá mi sọ pé rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe, and I think it's common láàrin gbogbo àwọn òbí ń gbà yẹn. Rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Tó bá lọ sí school, tó bá mú nǹkan tí òun ṣe tiẹ̀ wálé òbí àsọ pé ń bo lo tiri. But these days àwọn òbí ò kí ẹ̀ mọ́. Ọmọ tí ò níṣẹ́ jẹ́ pé léèwé lẹran lọ. Adelé agbémọ́tò wá ẹ fún ọ̀yà yàgbà lọ́wọ́ ẹ̀. Kí lẹ̀ ń kọrú ọmọ bẹ́ẹ̀ yẹn? Ó ku díẹ̀ sọ́wọ́ àwọn òbí kan, ó ku díẹ̀ káàtó fún àwọn òbí kọ̀ọ̀kan. Ara àwọn tó ń ṣe tí ò da náà nìyẹn. Tọmọ bá mú nǹkan tí nǹkan tẹ́ ẹ̀ fún tó bá mu wálé, ó yẹ kẹ́ lè béèrè lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe jẹ́ dákíní padà sí ibi tó ti mú. Sọ àwọn òbí wa lọ́pọ̀ ìgbà ó yẹ kó máa bá àwọn ọmọ sọ ẹnu wọn ká àwọn ọmọ wọn mọ́. At times ó tẹ̀ wá dàbí pé responsibility wọn gan wọn kì í ṣe mọ́. Gbogbo nǹkan tó yẹ kó mọ need ló yẹ kí òbí máa fún. Ṣùgbọ́n àwọn òbí mi ò wọn bìkítà mọ́. Ọmọ ló fẹ́ǹt fara ìgbà ọlọ́mọ oníṣẹ̀ṣẹ̀kúṣe. Ọmọ tẹ́ ẹ̀ fún lówó tẹ́ ẹ̀ bèrè àlàáfíà ẹ̀. In most cases ọmọ tó wà even in higher institution ilé ẹ̀kọ́ kó yẹ kẹ́ tiẹ̀ lè máa bẹ̀ẹ́ wò kẹ́ wo ibi tó ń gbé àwọn ọ̀rẹ́ tó ń kó. So wọ́n ní fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n lè sọ eré ìmọ̀ríyàn tó jẹ́. So àwọn òbí wa sì níṣẹ́ tó pọ̀ láti ṣe kán bójú tó àwọn ọmọ wọn. Torí àwọn ọmọ wọn yìí àwọn ni ọ̀la wa. Ọlọ́run jẹ́ káwọn ọmọ wa kí ọ̀la wa bàjẹ́ lójú wa.
0: Ọ̀rọ̀ yìí ó kan gbogbo àwọn òbí wa tó jẹ́ pé iṣẹ́ wọn ni wọ́n yàn láàyò àwọn career men and women tó jẹ́ pé ìdájí báyìí wọ́n ti lọ ó tún dòru kán tó dé. Òbí tí ò mọ̀gbà tí ọmọ jí tí ò mọ̀gbà tó ọmọ ń sùn báwo ló ṣe fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ilé? Ẹ tún bá mi gbà wọ́n nímọ̀ràn.
1: Ṣé rí àwọn ọmọ tí Ọlọ́run fún wa alágbàtọ́ ni wá. Gbogbo wa là á dé we give account of our stewardship on the care of these children. No matter what, bo ti e je wi pe ise wa wa demanding we have to create time for these children to ba ye pe a fe to je ta ba fe je ke ojo la wa ka le ni simi ka le layo lora amode won yi ko n se se lo ye ko take ye gbogbo akoko wa ko si bo se dito o ye ka create time ka le boju ta amode won yi ka le wa lafia won ba lo se rin ba lo se nje won eni to ba keto en to ba ke un soro abi ba won lo se so a keto sare I don't know how to say it what you should do at the proper at appropriate time you have to do it en ko to ba ye ka se nsin ko ye ka file lai se ko ba di pe o je ojo la se lo sare ere ko ba a ni sa loruko Jesus so that's my advice we have to create time for these children and above all ka fi amode won ka fi sore ka fi won sore kafi won sore wa they should be our friends they should be free with us nkan to ba nla koja ka encourage won kon ba kon so fun wa kon share pelu wa igba yin la le to won sona awon omo agbodo je ore wa ton ba ti je ore wa they will be free to discuss anything they are passing through with us
0: eshe

0: àwọn àlejò wa mo sì lérò pé ẹrú nǹkan àbí òmíràn ń kọ sílẹ̀ tẹ lè fi kọ́gbọ́n pàápàá jùlọ ẹ̀yin òbí wa nílé tó jẹ́ pé ẹ ò ní ààyè láti fi tọ́jú àwọn ọmọ tẹ́ ẹ bí gbogbo ìgbà iṣẹ́ o wọ́n ní ẹ ṣèbí torí àwọn ọmọ mi náà ni mo ṣe ń ṣe ṣèbí torí kiri kan ẹ dákun ọmọ tẹ́ ẹ kọ́ léni yóò gbèlé tẹ́ ẹ bá kọ́ta gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe ń sọ ẹ jẹ́ ká ní àwọn àkókò díẹ̀ díẹ̀ tá a máa fi bẹ̀ wọ́n wò nílé ìwé wọn àwọn tó ṣì wà lọ́dọ̀ wa tán bá ń wò wá pálapàla ká mọ bá ṣe máa bá wọn wí irú ọmọkùnrin tó kúrò nílé lọ́dẹ̀dẹ̀ bàbá àti ìyá tó bí lọ́mọ ìyá tó bí ẹ lọ́mọ àbí bàbá tó bí ẹ lọ́mọ òdirun ìwọ́ dirun bàbá ò sì lè pè ẹ́ ṣàkíyèsí pé a ọmọ mi àwa ò wá láti ìdílé oníṣọ̀ǹgù torí níbẹ̀ rẹ̀ pẹ̀pẹ̀ wọn ni àwọn oníṣọ̀ǹgù á máa dirun ó yẹ kí àwọn bàbá wọ̀nyí kọ́ máa pe àwọn ọmọ wọn sí àkíyèsí pé ẹ o irun dídì fún ọkùnrin ohun tí kò bójúmu rárá ni àṣà aláṣà ni tàbí ká máa fi yẹtí sétí ẹyin òbí wa náà la tún máa rọ ẹ dákun à ń bẹ̀ yín lórí ètò yìí ohun ojúrí lètò yìí ń jẹ́ à ń rọ̀ yín tẹ́ bá rí àwọn ọmọ yín obìnrin tó ń rìn ní hòhò tọ́nógè làwọn ń ṣe ẹ pè wọ́n sí àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ wọn lè má mọ̀ pé ohun tí ò da ni àbí kí lẹ́ni
1: ó ṣe é ṣe kó má mọ̀
0: ṣùgbọ́n tí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ bá ti ń pè wọ́n ṣàkíyèsí pé ohun tá a bá ń bò ló ń níyìí ẹ má ṣera yín lẹ̀ mọ́ kò bójú ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí gan tún máa fowó ra rú aṣọ bẹ́ẹ̀ fọmọ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ à ń rọ̀ yín lórí ètò yìí ẹ jẹ́ máa gbẹnu àlejò mi bẹ̀ yín pé ẹ dákun ẹ jẹ́ àmójútó àwọn ọmọ wa dáadáa ẹyin ọmọ tó ń ṣe pálapàla ohun tí ò dáa ni o ẹ gbájúmọ́ ṣe ẹyin ẹ hùwà tó dáa ọ̀pọ̀lọpọ̀ wọn tán bá ti mú wọn lọlé bí ọkọ tàbí bí ìyàwó àwọn òbí ọkọ àbí òbí ìyàwó wọn á fárígá ní àkì ṣojú ẹmí mi wọn wá máa sọ kiri wọn ní bàbá ọkọ ò láìkí wọn bàbá ìyàwó ò láìkí wọn báwo náà ṣe láìkí nígbà tẹyìn àti ìyàwó yín fẹ wọlé tá àmọ ìyàwó tá àmọ ọkọ ẹyin méjèèjì wá jọra ọkọ dirun ìyàwó dirun ọpọlọpọ ìgbà gan tí àwọn màlẹ́kà bá ń gbére ń bọ bí ọkùnrin náà fẹ́ wá fún wọn sì rírun lórí ẹ máa yá gbé lọ fẹ́
1: lórí
0: tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yìn tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa níkànnì alálùbáríkà yìí lénìí ẹ já máa pe àkíyèsí àwọn ọmọ wa tó ń wò wá pálapàla yìí ká máa pè wọ́n sí àkíyèsí pé ohun tí ò da kò dáa náà ló ń jẹ́ àbí kí lẹ ní.
1: kò lórúkọ méjì.
0: ẹ dákun tẹ bá rí pọmọ yín ọkùnrin ń ṣerun ẹ pè é ṣàkíyèsí pé àṣà aláṣà ni ìwà oníwà ni ọkùnrin máa ń gẹrun ni wọ́n sì múra dáadáa ara àṣà wa ni à ń bẹ̀yìn ni lórí ètò yìí ohun ojúrí lètò yìí.
2: ìpàdé ibi ayọ̀ mi bẹ̀ tí ayọ̀ pé mi débẹ̀ o.
0: ká tún máa fàdà gbá ètò yìí rọ̀ síbi kan ẹ dákun kí lẹ fẹ́ kí àwọn èèyàn kọ́ lára yín.
1: nǹkan tí mo fẹ́ jẹ́ káwọn èèyàn kọ́ gẹ́gẹ́ mo ṣe sọ nígbà tí mo kọ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ohun tí èèyàn bá ń ṣe kí èèyàn ṣe pẹ̀lú kí èèyàn ṣe tọkàntọkàn kí èèyàn má dẹ̀ kí èèyàn má ní double face ohun tí èèyàn bá ń ṣe kí a ṣe pẹ̀lú òtítọ́ òtítọ́ máa ń gbéni lékè ìgbà tí ìṣòro bá dé òtítọ́ tó ti mọ̀yàn mọ́ yẹn yẹn ló máa yọ olú ẹ̀ kúrò nu wàhálà gẹ́gẹ́ bó ṣe sọ nígbà tí mo ní ìṣòro ní 2009 àwọn ọ̀gá mi mọ̀ pé tọ́pẹ́ ò lè ṣe irú nǹkan báyìí so ká máa ṣe nǹkan pẹ̀lú nǹkan tó bá dẹ̀ mọ̀yàn mọ́ òtítọ́ tó ń sọ yẹn kó máa sọ ọ́ tọ́ yẹn then àwọn ọ̀gá tí èèyàn bá ń ṣiṣẹ́ you have to be loyal to your boss at all times because relationship ko I believe is a lifelong thing kò ń ṣe ìgbà tẹ́ bá jọ ṣiṣẹ́ nígbà tẹ́ bá jọ ṣiṣẹ́ nìkan ni relationship yẹn máa wà lẹ́yìn ìgbà tẹ́ bá jọ kúrò tẹ́ bá tí ìyàpá bá tún dé lẹ́nu iṣẹ́ relationship tẹ́ ti build ngbà yẹn òun lá sustain yín gbogbo àwọn ọ̀gá tí mo bá ṣiṣẹ́ ngbà yẹn most of them ti retire but today we are still together they believe in me and anytime they have anything to say or to do they call on me ká tó pẹ́ bá lọ ṣe rí sí because they know I will deliver as exactly what they want. ẹ ṣe.
0: ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín pé àpè yín wá sórí òtẹ̀ yẹn sì jẹ́ wa ní ihò àjọṣe wa ò ní bàjẹ́ láṣẹ elédùnmarè adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀. ẹ ṣeun àlejò wa dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí
1: i. olùtú ẹ ṣe o.
0: ǹjẹ́ lórúkọ ọlọ́gàá iléeṣẹ́ yìí mo kí ọlọ́wọ́ bọ́sì ni mi yusuf o ṣeun mi o mo kí ìyá wa níkànnì alálùbáríkà yìí mo jí sọlá ọ̀làdélé alakse ati oludari ile ise yi doctor esike kayode akonde adupe lowo yin comfort to se de ariyo ni mo nje ipo kipo te ba wa onko nte ba nse e ja ma se daada ka ma ran si pe ola loju o se pataki o se koko e pe mi leyin eto yi si 08035631282 o tu di lose to nbo ire o

0: ẹgbẹ́ tó ti ẹ̀ wá dàbí alára tó dàbí ẹni wípé ó le mọ́jú àti ẹ̀gbọ́ ní ìgbà kan láyé ìṣèjọba kan ní ìpínlẹ̀ Ondo ti àti Ambí yìí nígbà tí wọ́n rí mọ̀ pé lemọ́lemọ́ àwọn union ń pọ̀ ojú wọn ni wọn ò fẹ́ mọ́ kí ló tó dé kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé àwọn unions wọ̀nyí wọ́n tún wá padà kàkà kí ewé àgbọn wọn ó dẹ̀ ọkàn wá ń le koko kó sí wọn ò jẹ́ kára ó ti olórí wọn ò jẹ́ kára ó ti ẹlẹ́mù
1: ẹ
0: ti mọ̀ pé táwọn bá ti bẹ̀rẹ̀ sí ń kanra mọ́ àwọn ènìyàn wọ̀nyí àwa náà ni ara àwọn aráàlú ni wọ́n ti mọ́ gbẹ̀san rẹ̀. ẹ bá ní dá sí ẹ̀yìn ìjọba ẹ̀yìn náà tẹ̀ ń bẹ nínú ẹgbẹ́ yìí ẹ dá sí ebi ọjọ́ kan kì í pa àyàn kú tó bá jẹ́ pé kò tẹyin lọ́rùn tẹ mọ̀ pé ó ní yín lára pé kò bá iṣẹ́ yín mu ẹ kàn lè ṣe ìyanṣẹ́ ló wọn ò ní pé kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ o
1: bẹ́ẹ̀ ni wọ́n kàn
0: ẹ jàfẹ́tọ̀ yín. torí àwọn ìjẹgàba àwọn ìní ènìyàn lára wọ̀nyí ó náà ló fi dàbí alára wípé gbogbo nǹkan ò lọ ní bó ti yẹ kó mẹ́ ń lọ ibi ó yẹ kí ìdàgbàsókè kó ti dé ó ní òjẹ́ kí ìdàgbàsókè ó wà ńbẹ kátìlẹ̀ wá gbà pé àwọn owó tí ń wọlé wọ̀nyí àwọn aráàlú wọn nípa rẹ̀ wọ́n rí pa rẹ̀ lára wọ́n fi ń ṣọ̀nà wọ́n fi ń ṣe gbá wọ́n fi ń ṣàwo ẹ̀jẹ̀ bí èèyàn bá mójú kó bẹ̀ pé fún ìdàgbàsókè ìlú ni but at the end of the day ẹ kàn rí àwọn gan àwọn union leader ẹlòmíín ṣe pé ga o ọkọ tí gómìnà ò lè lò ilé tí gómìnà ò lè kọ ilé tí gómìnà kan ò lè kọ. nígbà tí yankan bá sọ pé bí 100 million ni òun fi ṣe géètì ilé òun.
1: ẹ
0: o kókó bàbá ni àbí ọ̀nkú bàbá ni
1: orí burúkú ìṣe tẹ̀lé
0: ọ̀rọ̀ ń bẹ ń bẹ. mọ̀ ń bọ̀ náà ẹ jẹ́ ká ṣe kinní ọ̀hún báyìí. orí a ṣe ojú òpó lẹ̀ lónìí ṣùgbọ́n kó tó di pé a ṣe ojú òpó lẹ̀.
2: naija o kò má lè dá.
0: ọkùn yesufu kì ní pa ọlẹ́rìn rẹ. sọ̀rọ̀ tá à ń sọ yìí náà ní pa ọlẹ́rìn àbí ọlẹ́nìkan ti ń ṣẹ́jú síwọ̀ náà lórí fóònù. yẹkadele yẹkadele iṣẹ́ kan iléeṣẹ́ alálùbáríkà àtàjọ dòwòpọ̀ lórí ètò yìí.
2: a bá sọ̀tọ̀ lórí nìkan àbọ̀rọ̀ ni.
0: people's communication ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí wọ́n ní fún wa níbẹ̀.
3: wọ́n ṣe tẹ́lẹ̀ ti rin ìrìnàjò lọ sí òkè òkun. tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ni the post communication world limited gẹ́gẹ́ ni ìdán rẹ. the post communication world limited gẹ́gẹ́ ni ojúlówó abáni. o ìwé ìrìnàjò lọ sí òkè òkun. láìsí báyọ̀báyọ̀ tó ń ti jìbìtì nínú. our service include hotel reservation accommodation booking visa assistance and processing travel insurance airport transfer pick up and drop off tour packages and sightseeing booking holiday package both local and international car rental travel consultation group travel arrangement gbogbo ẹ̀ pàtó là ń ṣe lólu iléeṣẹ́ tiwa. the post communication world limited gbẹgbẹgbẹ nílé iṣẹ ti wa. kìífù lòlò fún ohun. òtọ́dún tàbí ìṣiṣẹ́ lólu ilé iṣẹ ti wa lójúkàgbà ọ̀tẹ̀ ìjọba gbà. gbogbo àwọn tó ti bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ wa pẹ́lẹ́tẹ́ ni wọ́n jẹ̀rí. the post communication world limited wà ní. number 81 orimolade street sabo ondo city. gmail address wa ni post communication 009@gmail.com. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọlé sólù ilé iṣẹ́ wa rè 0062905882 tàbí 0812164722. the post communication world limited with God and guide. Guidance will take you global.
0: Don't let it go,
2: to be faithful, loyal.
0: Iléeṣẹ́ tó ń bá ní ṣe tó rìn àjò lọ sí ilẹ̀ òkèèrè the post communication.
2: Tèmi ò ní fọwọ́ sọ.
0: ọ̀rọ̀ wọn ò ní kọ́nu ń kọ́ ọ̀nù wa láì.
2: Naija ma ni mi.
0: torí ìjọba ọlọ́run làwọn bá dówó pọ̀.
2: Faithful, loyal.
0: Number to lọ sọ́dọ̀ wọn leléyìí. tààràtà wọn fúnra wọn náà lọ́mọ gbé. 0806-29-05882. lẹ́ẹ̀kan sí 0806-29-05882.
2: èmi ò ní fọwọ́ sọ̀yà.
0: olú iléeṣẹ́ wọn ń bẹ lóńdó lọ́hùn gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ nínú fọ́nrán tí a fi léde.
2: Nigeria my country, to be faithful, loyal and honest.
0: ká lè ráyè gba ìpè lórí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti àwọn nǹkan tó jẹ́ pé tá a ti mẹ́nu bà lórí ètò yìí lónìí ọ̀nkú bàbá ni. àyà àṣì ojú òpó lẹ̀ báyìí.
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀.
2: ọ̀pọ̀dà ọ̀nà and glory.
0: ká ṣí ojú òpó lẹ̀ kẹ́ẹ̀kan tí ẹ bá ní dá sí ẹ̀yìn
1: ara ìlú kó dá sí torí ọ̀rọ̀ ìlú ni.
0: 0805 0551-111-0 tabi 0706-677-1822 number to dodo wa una le yiun. Hello.
1: Olo tu e ma ku ise.
0: Olorun lo ma nse ti Olorun lo ma nba wa se.
1: Opolo yin o ni joba o.
0: Ami ateyin na.
1: Ogbon mo oye ti Olorun fi fun yin ko ni ku mo yin ninu.
0: Ami anse Eledumare ateyin na.
1: Se ri nipa oro Junior no Junior. It's a pity for this Nigeria.
0: E dokun e ba de ba ni da uko yin o, e ba ni da uko.
1: Eh, Oluwa gbe mi da de gbe da loruko mi lati Akure.
0: Angbo yin o.
1: Se ri awon Junior gan funra awon yato si olori. Won mo bi to won lo. E je ka wo awon driver. Driver now. En da wu si bi kan.
0: Ongo yo
1: taya e baje union won ni wa so pe okay ah eni ti mi o jo nda wo ni o ya e fun ni owo iko lo ra taya ka tun de jo ma sise ko si ko be the only thing ni pe ti won ba ni problem go je 1 million lo ma na won yen no ma se fun ara won won awon gan to sise won gan se won ni se won le da fura won wa ko ma se nkan to to se ti ni lu so gbogbo kini wa yin ko da je ka je ki joba gan ijoba gan lo ye ko ri si
0: ki won regulate ki won regulate
1: ki kan lo na ku re lo so pe kan kan su gbogbo union beti agba to tun ya o to tun dide
0: oda
1: o se de to wa nu union wa
0: ati ri mu ninu oro yin ati ri mu ninu oro yin. Hello.
4: Hello, Lotu.
0: Hello, kilo ko ipo.
4: Ogbeni Ademola lo so lati ilu Owo.
0: Angbo yun.
4: Eh, oro ti e so kale yi oro union ko se union yi. Gbogbo nkan ti daru orilede yo do lori ofin mo. Oro union te n so yi, onikaluku kan se ti e ni. To ba ti le ni baba ni gbejo, iwo na ko gbejo. So a di pe ijoba to wa labe ijoba tun ma lo e nkan to ba de si so nkan to pe ni union ajo ru ge bi oro yin lo ye ko je but nigba to je pe ohun lo ni egbe ohun lu fara e nikan lo dale o ni baba ni igbejo lo se dale so nkan to ba wu lo le de na egbe ko so pe e bo se feke gbe lo ni be na lo de se ma lo to ti o ba lo be awon to kojo won e na won ma je alabe e se koto
0: e se adupe oro mare lo die nu ogugu omo Nigeria tin gbo we je ka tun gba ipe yi enikan tun be ni oju opo yi hello
4: alafia
0: lo nkan mo ba gbogbo wa gbe
4: oko te ko tere je je si lo lati dire
0: angbo yin o
4: tere nkan tan pe ni ni mo le oro wa ko sha nu fuwa ni o itugbe lo wa be o
0: itugbe.
4: Because emi ro wi pe ke awa freedom of association wa e to labi ofin lati dara po mi gbe to ba wu
0: o
4: ah eh te awa so wi pe oke o e wa o ka jo kura papo ka jo se aseyori kana o ibe ni to ba wu ni ah eh eni to ba wa wa nbe ninu awon ni maruwa bo ni keke na fe pe to wa lude awon kan ti yin na kan ti sele lati iwa mi fe lenu ba nbe te le to wa ni ka bayi bayi ni tawon ni ma keke ati kini ejo ba ko lati darapo mo won alupamoku ni lilu gbadu igbamu ni ti keri keri n ba ro de to ye ko ri be
0: eh
4: eh to ba legbe kan o ye ka won eyan ma o ye ki awon egbe mo awon to ba fe darapo mo won ma be won ni ejo mo fe darapo mo yin ti a ba ti ri anfani ti won je nibe be to ko ta anfani kankan ko ta anfani awon ka joko ninu fe ti so tale kan ke ba ri ile ti o da mi nko awon da eni to n gbowo to joko sofisi je olori o n gun ko gun kete o ko gun alukuku o o kan joko sibe won ba ti de won asa asa ti bi asa to won gba o tu je lo je be je ko si nkan kan to wa n die nde oli ti eni pe o ka je wi pe eni to ba lo wo darapo mo ti won ba gbi ka lo fe gbija e
0: oro le yelo de enu se gugu omo Nigeria tin gbo mi akoko yi mo tin ko wa ni papa mara ti fe mo lo dakun dabo n o wi pe boya pe nti oto suna ni pe beyan ba je adari nbi kan ko lohun ko se kini ko se gi ola fun ṣugbọn nigba to lohun oba mi boya boya o ti pase egbe to nse yi to gi adari fun iba je pe iwo lo dale iba je pe nikan lo dale ti olohun wa ti be na to ba wa gbe oga ko wa ye ki awon omo tin be labe omo ara ko a n gbo nipa tawon apinle kan to je pe koko omo egbe won o to baje baya won ni o tu se awon ni ora taya awon ni o se pa e ti ari kole kole ya ma re li onku babo ni gbogbo yin te npe mo binu ah 30 minutes na ni e wa so ngbo we to yi e mo pe to yi pe o nse anfani to po janti irere fun idagbasoke ati itesi waju ilu o la fi nbe yin pe e ku awon ipolongo oja yin atawon ikede yin lo niranran e ko wa si ori eto yi a si ba yin lo eyin na e mo mo pe e si ri awon ayi pada re koku babo ni boya koku ni boya onku ni o
5: ma ni e si wo isebe won ta ba jo koku na ku so alade ni
0: ki kula ku abi
5: wa na mo yen jare ijoba bebe ko jare ba wa da so yo oro yin ni onu yin na nu ke bara yin soro alafia na fe na ndo state o
0: nigeria go kudu alafia olongo ba ko ni fi wale ati nlo na nu ni o dojo mejo loni alade tin je ade ni iloko ti mo mo nje o baba o ni keke worldwide only over gravity in the universe olowo ri iya loja kan soso ni ilu mariwo bye for now.

0: Ginger our spirit and set us in the mood for the weekend. Wazobia High Life. If you call it Joromi, I concur. Besomo Butunga, Kunuga no Igwibo. Better Hausa music, even Calabar music. Benin music, all High Life. Making us one Nigeria. With fun, happiness, and joy. Make it a date with Mr. Sam, original Daddy-O. Every Friday by 5 p.m. to 6 p.m. on Glow 99.1 FM. Ijabo State Akure. Don't go nowhere.
1: Ọlọ́run dá obìnrin dáradára. Wọ́n sì ní ojúṣe tó pọ̀ láti ṣe nínú ìdílé àti láwùjọ wa. La ṣe ń pe gbogbo ènìyàn síbi àkànṣe ètò pàtàkì fún àjọ̀dún obìnrin rere tíjọ CAC. Òkè Olúwa kò gbàgbé mi. Àkòrí rẹ̀ ni obìnrin oníwà rere, the virtuous woman. Proverbs chapter 31 verse 10 to 31. Ìpàdé ọlọ́jọ́ mẹ́ta ló máa kọ́kọ́ ṣáájú tó máa kún fọ́fọ́ fún ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà, ìdánilẹ́kọ̀ọ́, àtórí yin látọjọ́ Wednesday ọjọ́ keje sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún yìí, 7th to 9th October 2026. Lagun mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́. Tó bá wà di Sunday, ọjọ́ kọkànlá oṣù kẹwàá, 11th October 2026, ní ìsìndúpẹ́ àjọ̀dún obìnrin rere máa wáyé. Aago mẹ́sàn-án àárọ̀ ló máa bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ inú ilé ìjọsìn Christ Apostolic Church, CAC, Òkè Olúwa kò gbàgbé mi, tó wà lẹ́yìn Funke Mass Filling Station. Ìsọlọ nílùú Àkúrẹ́ ni ó ti wáyé o. Lady Evangelist Olúwatóyìn, ọmọ ọba Ògo, pẹ̀lú Prophetess Fọlá Ṣadé Kíkí Owó, lolórin ẹ̀mí, Prophetess Àdúkẹ́ Ọládìran JP, lonísọ Jítọ́lọ́run máa lò, ìránṣẹ́ Ọlọ́run alaye, Prophet Akọ́ṣílẹ̀ Ifẹ̀dayọ̀ JP, àwọn ni Prophet in Charge, àwọn sì ló lo gbàlejò. Ó yá gbogbo obìnrin àti gbogbo ènìyàn pátá, ẹ darapọ̀ mọ́ wa, kájọ bá Jésù pàdé níbẹ̀.
2: Takojo olukodun oluranlowo gan o si wo ojo to ba ti ri ona bayo lo bo si orun tuntun ohun woko waya wo mo o le visa ilu oyinbo titi ojo to ba te o lowo lo bo si orun tuntun atm saturday yi october 10 gan lojo to jajabo nibi akanse ipade adura olojo kan tolohun pase the fruit of fame ministry wonder city kilometer 5 ondo road after 28 junction akure orun tuntun new heaven ni ashi oro ojo to birin opo ni bo lowo gbese lo Sorun tutun ojo Tiana ti Elizabeth dolomo ni won ba sorun tutun ojo toju Batimi wa fojula lo ba sorun tutun iwo lokan to ni iriri orun tutun lojo Saturday October 10 lago mejo aro Apostle Prophet Jimo John Oyedotun Grand JP Baba Wonder Asekikioro omo eleniyan 1 ti o se kolu lo wa loju ise lojo na pelu awon olorin emi ati FFM Mass Choir wa ni iriri orun tutun

0: gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe.
1: Day from the heart of Akure, this is Glow 99.1 FM.

0: Glow 99.1 FM Ìjàpọ̀ Àkúrẹ́. Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ, rédíò àwa ara wa ni jọ̀ ọ́.
1: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tù.
2: Àkójọpọ̀ ìròyìn ní tìbútòrò orílẹ̀-èdè wa la mú tọ̀yí wá.

0: kin e kuro le e ko ise lati oro lase lowo eledo aise wa koni dise a ko jo pero yin la mu afun yin lati koni glow 99.1 fm eja po state akure oluware mi lekun idowo loruko temi saaju koko tin benu royin na re ajo ti mojuto eto awon onibara eka ti ipinle ondo fun awon oko owo tin be ni ipinle yi ni gbendeke osu kan ni Sunday Gboho ti je ko di mo pe iru ekun to n gbe kale ina ni oni ni yo ni ibasepo to damoran pe lawon eka esu alabo mi aroyin ke duro pelu wa o seun ti e darapo mo wa iroyin na re lekun rere ajo ti mojuto idabobo eto awon onibara eka ti ipinle ondo ODCCPA lo ti fun awon okowo tin be ni ipinle yi ni gbendeke osu kan lati le pari iforuko sile won ninu atejade kan lati owo alaga ajo ohun Oluyemi Fashipe loju opo ayelujara loni ini ajo ohun ti je ko di mo pe iforukosile yi na ni o se no se dandan fun awon okowo tin be ni ipinle ondo pelu alaye pe iforukosile ohun ina ni oba ofede ati pelu pe awon okowo ti won ti won ti pari iforukosile won na ni won o gba kadi idanimo ati iwe eri lati odo ajo na pẹ̀lú bí wọ́n ti ń sàmì sí oṣù tí wọ́n ṣe ìtaniji fún àrùn jẹjẹrẹ lóde àgbáyé àwọn onímọ̀ ètò ìlera ni wọ́n ti ń pè fún títí ṣe ìtọpinpin àrùn jẹjẹrẹ lágọ̀ ara àti ìtọ́jú tó péye láti lè mú àdínkù bá báwọn èèyàn ti ń gbẹ̀mí mi látàrí àrùn náà níbi ètò ìtaniji lẹ́yìn tó wáyé nílùú ọ̀wọ́ nípínlẹ̀ ondo ni àwọn ẹni ọ̀rọ̀ kan ti ń tẹnumọ́ pàtàkì fún ṣíṣe àyẹ̀wò lóòrèkóòrè àti ṣíṣe ìtaniji Adébọ̀wálé Ọláṣẹ ní bẹ níbi ètò ọ̀hún ọmọròyìn wáyé ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́
1: àgbáyé ṣe ń sàmì sí ayé oṣù ìpolongo nípa àìsàn jẹjẹrẹ ọyàn ní oṣù kẹwàá ọdọọdún àwọn alẹnulọrọ lẹka ètò ìlera ti ń pè fún àyẹwò lóòrèkóòrè àti ìtọjú kíákíá láti dóòlà ẹmí àwọn tó bá ní àìsàn jẹjẹrẹ ọyàn èyí ni ó jẹ afẹnukò níbi ètò ìdánilẹkọọ àti ìlanilọ́ọ̀yẹ nípa àìsàn jẹjẹrẹ ọyàn lẹ́ẹ̀kọkànlá irú rẹ lọ́tọ̀wọ́ ìgbìmọ̀ tó ń rí sí ìpolongo ìlanilọ́ọ̀yẹ nípa àìsàn jẹjẹrẹ ọyàn ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà nílùú ọ̀wọ̀ ẹ̀yún FMC lè tó wáyé ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026 pẹ̀lú àkòrí ìrírí oníkálukú ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni ìrìnàjò sí ìtọ́jú ṣe pàtàkì lásìkò tó ń ṣe ìṣíde ètò ọ̀hún adelé adarí àgbà ilé ìwòsàn FMC lọ́wọ́ dókítà Adéyinka Ayéyẹmí sọ pé ó jẹ́ ọ̀kan lára ètò ilé ìwòsàn náà fún ìtaniji nípa àìsàn jẹjẹrẹ ọyàn àti láti mú àdínkù dé bá iye àwọn tó ń pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ àìsàn ọ̀hún.
2: Ìyànjú wa ní Federal Medical Center ọ̀wọ̀ ni pé kí gbogbo àwọn èèyàn wa especially àwọn obìnrin wa ẹni tó bá lè tètè rí pé nǹkan kan ti ń kọ lu ọmú yẹn bí kò ṣe yẹ kó rí tó sì tètè pariwo síta ó máa ń rọrùn láti tètè wá tọ́jú fún jùgbà tó bá ti wọnú ara tán tí ò ní sí ìtọ́jú mọ́.
1: Alága ìgbìmọ̀ náà dókítà Ẹgbẹ́rọ̀mbí Adédèjì mẹ́nuba pàtàkì ètò ìlanilọ́ọ̀yẹ̀.
3: Òun ni láti jẹ́ kí àwọn èèyàn wa kọ́ mọ̀ nípa jẹjẹrẹ ọyàn wípé jẹjẹrẹ ọyàn kò ń ṣe ìdájọ́ ikú fún ẹni tí ó bá tètè rí tí wọ́n dẹ̀dẹ̀ fún ní ìtọ́jú ní àsìkò. So ẹni tí ó bá rí kókó àbò rí pé omi ń jáde lẹ́yìn ọyàn tí kò ń ṣe tó máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó tètè lọ sí ọsibítù. So n tàn sọ ni pé kí àwọn èèyàn lè mọ̀ pé kinní yìí ó wà ní àárín wa o. Ó dẹ̀ ní ìtọ́jú fún ẹni tó bá tètè wá sí ilé ìtọ́jú ó dẹ̀ gba ìtọ́jú tó pé.
1: Nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn dókítà Bámidélé Alẹ́gbẹ́lẹ́yẹ mẹ́nuba àwọn ohun tó ń ṣokùnfà jẹjẹrẹ ọyàn.
4: A mọ ìdí rẹ̀ pàtó kàkí ni ṣùgbọ́n àwọn ọkọ tó so mọ pọ̀ la ń sọ. A ń sọ̀rọ̀ nípa àwọn oúnjẹ àwáṣà fún ọmọ lọ́mú àwáta ń gbọ́mú wa pamọ́ tá a fi kọ́ mọ́ mú. Àwọn ọkọ tá ń jẹ àwọn ọkọ tá ń mu àwọn ọkọ tá ń gbé mì àwọn ọkọ míì tá ń sọ takúwẹ̀ oríṣiríṣi ló ń jẹ alákòóbá. Tí a bá tún jẹ pé à ń jẹ oúnjẹ ní jẹkújẹ àbẹ̀ sí tóbi bàǹbà bàǹbà.
1: Ó tẹnumọ́ pé púpọ̀ nínú àwọn ènìyàn tó ń pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ àìsàn náà ni latari aiko biara si ewu to ro mo tabi riri aisan na gege bi ise aye le to ni o je eredi to polopo ki karamase ki wiwa itoju si aisan ni le iwosan lasiko ti won ba ti ke fin re lara
4: ti a ba ki ni obu ti o ni koro e ma je pamo e je ki awon dokita wa ko tete ri ki ni pe ta ba tete ri ta tete toju e o le ma se pe o ma li si iku
1: Okan lara eniyan to mo ribo lowo aisan o so nipa iriri re pelu arowa sawon eniyan lati ma se ri aisan na gege bi igba ti eniyan ba gba ojo iku pelu atenumo wipe kikefin aisan na ni kia ati itoju lai fi akoko sofo ma do la emi
5: gogo wa la ma
1: awon to wa nibi eto idanileko na ni awon len loro leka eto lera awon adari ilu awon iya loja awon akeko awon adari esin ati awon eni oro kan miran nibi won ti da won leko nipa pataki ayewo lore kore ati itoju kiakia gege bi ona abayo kan gbogi lati moribo lowo ewu aisan jejere oyan Ade Bowale Ola Seni lo n jabo iroyin.
0: O seun Ade Bowale Ola Seni kan mo tesiwaju bayi ninu iroyin wa ti ro loni. Ajijangbara fun ile Yoruba ni tutun je oludasile eka ile ise eto abo irekun Sunday Adeyemo topo eyan mo se Sunday Igboho ti sa tenemo ifarajin ile ise eto abo re hun gege bi eyi ti o ni ibasepo pelu ile ise olopa ni Nigeria ile ise ologun ile ise otele muye DSA sati awon eka eso alabo mi lati le gbojo agan tako aisabo kaakiri ekun iwo orun gusu Igboho n lo soro yidi mimo loni nigba ti n kede lawon eto ati lana re ni sise afilole ofisi iru ekun silu Abuja o tun fi imore han fun atileyin leyi ti iru ekun tin rigba lati owo ijoba apapo ile yi labe idari are Bola Tinubu ati awon gomina tin be ni ekun iwo orun gusu ni mimojuto aisabu ati awon iwa epa mi kaakire ile Yoruba Leyin ojo die ti oko balu ile se ologun oju ofurufu ile yi ti ja ni ipinle Ondo won ti ri okan gbogi ninu awon kujekude leyi ti nbe lara oko balu ohun letido ni ilu ti isele na ti sele awon iko ti o fi mo awon tin luwe ninu ile se ologun ohun ati awon eso alabo oju ofurufu ati awon tin risi sele pajawiri ina ni won tin saipa awon lati ile wa awon agbe na ki won ba le ri awon awoku oko balu ohun Sibe lori oko balu leyi ti o jalule nilu igbokoda ajo Pandef leyi ti n se amojuto oro tin wa lati ekun gusugusu leyi lo ti kedun pe lawon ti won ti farakasa ninu oko balu leyi to jalule nilu igbokoda nijoba ibile Ilaje nipinle Ondo ajo Pandef lo wa pe fun itopipin to lorin lati le mo sa kun to se okunfa ijalule oko balu na ninu atijade kan loni lati owo alaga apapo ajo Pandef God knows igali ini ajo won ti je ko di mo pe awon eyan tin be ni ekun gusugusu ile yi ini won gba iroyin ohun pelu edu okan ajo Pandef ohun wa nowo ibani kedun re sojo awon molebi ile ise ologun oju ofurufu ijoba apapo ati awon mo Nigeria pe ki Olorun te awon ti won ti padanu emi won safefe rere Akojapo royin le ntati si lati kon ni Glow 99.1 FM Ijapo State akure baba padade lamote siwajo emo yikuro an padabo

0: ṣeun ẹ̀ka bọ̀ padà sí yàrá ìròyìn nìkànnì glo 99.1 fm ìjàpọ̀ state àkúrẹ́ ẹlẹ́ ìbáwádọ́rẹ̀ ẹ lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ wà wọ̀nyí www.glofmradio.com lójú òpó x wà glo 91 fm lójú òpó facebook wà glo 99.1 fm àkúrẹ́ instagram glo 91 fm lójú òpó youtube wà glo fm nigeria ẹ tún lè gba ìtàkùn òpó glo fm lórí ẹ̀ka ìpàtẹ ìtàkùn sí google play store tàbí kẹgbẹ́ wa lórí ẹ̀rọ radio garden níbikíbi tí ẹ bá wà lóde àgbáyé ẹ tún lè fi ìròyìn ṣọwọ́ sí yàrá ìkóròyìn jọ wà lórí àwọn nọ́mbà yìí 0704-700-1991 tàbí 0805-333-5045 ìròyìn wa tí rọ̀lẹ́ òní íńtẹ̀ sọ wájú. Ìjọba àpapọ̀ ló ti ṣe àlàkalẹ̀ àwọn àyájọ́ tí wọ́n ṣe àwọn ìdánwò àpapọ̀ tó ṣe gbòógì lọ́dún 2027 lẹ́yìn ìpàdé tó wáyé láàrin mínísítà kejì fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti àwọn aṣojú ẹ̀ka ìjẹ̀ka àwọn ìdánwò náà tó fi mọ́ àwọn ilé ẹ̀kọ́ aládàáni. Èyí náà ni wọ́n fẹnu kò sí lẹ́yìn ìpàdé ọ̀hún tó wáyé ní ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tí ẹni tó jẹ́ alákòóso ẹ̀ka ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ àti ikọ̀ amúṣẹ́ṣe fún ti àwọn aládàáni Bukola Dosunmu sì buwọ́ lù ú. Lára àwọn àyájọ́ tí wọ́n ti là kalẹ̀ ni pé àjọ tí mójútó ìdánwò àṣewọlé sílẹ̀ ẹ̀kọ́ gíga JAMB náà ni yóò ṣe àgbékalẹ̀ ìdánwò ọ̀hún láàrin ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún 2027 tí yóò sì yọ̀ǹda èsì ìdánwò ọ̀hún lóṣù kẹta ọ̀hún kan náà. Ìròyìn tó jáde láti ẹkùn àríwá ilẹ̀ yìí nípínlẹ̀ Kebbi jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí agbésùnmọ̀mí làkúràwà náà ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu ọmọlógún méjì àti ọmọ orílẹ̀-èdè China kan nínú àkọlù lẹ́yìn tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Mayama ní ìpínlẹ̀ Kebbi. Akọlù ọ̀hún náà ni ìròyìn sọ pé ó wáyé lónìí nígbà tí àwọn aṣerùbàlú ọ̀hún yàbò ìjọba ìbílẹ̀ Kebbi tí ó pàlà pẹ̀lú ìpínlẹ̀ Sokoto tí wọ́n sì ṣe àkọlù sí àwọn òṣìṣẹ́ tí ń bẹ ní oríkò kan tí wọ́n ti ń kọ ilé. Kò ní jù báyìí lọ lórí àkójọpọ̀ ìròyìn wa fúnra lónìí látìkọ ní glo 99.1 fm ìjàpọ̀ state àkúrẹ́ ká tó máa lọ kókó amẹ́nubà rí lẹ́ẹ̀kan sí i. Ṣáájú nínú ìròyìn wa láti jẹ́ kó di mọ̀ fún yín pé àjọ tí ń dáàbòbò ẹ̀tọ́ àwọn oníbàárà ẹ̀ka tìpínlẹ̀ Ondo ló ti fún àwọn olókoòwò tí ń bẹ nípínlẹ̀ yìí ní gbèǹdéke oṣù kan láti parí ìforúkọsílẹ̀ wọn. Gẹ́gẹ́ náà ni àmúròyìn wa fún yín pé ajìjàngbara ilẹ̀ Yorùbá ni tuntun jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ètò ààbò irú ẹkùn Sunday Adeyemo tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igbòho ló ti ṣàtẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọ̀hún sí ní ìbáṣepọ̀ tó lọ́rìn pẹ̀ láwọn ẹ̀ka ìjẹka iléeṣẹ́ ètò ààbò ilẹ̀ Nàìjíríà tó fi mọ iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn ẹ̀ka mìíràn. Kò ní jù báyìí lọ lórí àkójọpọ̀ ìròyìn wa fúnra lónìí látìkọ ní glo 99.1 fm ìjàpọ̀ state àkúrẹ́ Ayobami ẹni ti lọ lólótú ìròyìn olúwa rẹ̀mí lẹ́kún ìdòwò ló kà á sétí ìgbọ̀ yín ẹ ṣeun tẹ́ ẹ bá wa gbọ́ o ó dàárọ̀ kásùn rè.
1: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glo 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tù.
2: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM ìjàpọ̀ Àkúrẹ́. Onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹ̀já jọ ṣe.
1: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glo 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tù.

gúdú ẹ̀ gúdú. Àgbí ọmọ ìkálẹ̀ o. Ayé máa fugè lajẹ́. Dédé àwọn amákalàsù wòye gbọ́ mi náwọ́náwọ́ bẹ́yìn àmàlẹ́ o. Kí o ti ya níbẹ̀ ó mà tó jọ mẹ́ta. Mo kí onílé yìí o ìbà. Àwọn àlejò yóò ga nílùú yìí ìbà. Mo kíde dàwọn balayé. Mo dẹ̀ kíde dàwọn ìjòyè pátápátá porogodo ìbà o. Ètò wa ètò ngan àlẹ́ òwúrọ̀ abédèdè. Ètò yìí ẹ ti fo ètò ìkálẹ̀ làjà tàpọ̀ yìí. Dẹ ti mú ń tè ní wá wo ètò yìí. Ètò yìí ẹ tún mú ẹyẹ mú kíra wa. Lẹ́bà mi gbajúgbajà olórin nílẹ̀ kálẹ̀ ó ti gbórí wọ̀lí o. Lẹ́bà mi akínáwónù Yẹmí Yóòbò. Yẹmí Yóòbò mo kí ẹ bàbá yìí. Ó jí good work bro. Ó ṣe bàbá a fẹ́ rẹ o. Ohun ẹ̀ máa kan létí ọmọ aráyé. Ehun àsí ẹ̀bà mi Yẹmí Yóòbò. Bú etí dárúkọ mí ní méjì mẹ́ta. Ọlọ́run bá dẹ̀ gbọ́ wá dárúkọ ẹ̀. Akínáwónù Yẹmí Yóòbò. Mo kí ẹ̀bà mi wíyà wáyé òyà wíyà wáyé òsẹ́. Lẹ́ ò bó bá ti rí senior girl wa Joy. Bá mi kí o lẹ́lẹ́lẹ́ ṣe yí.

ìlú kan ga nílẹ̀ kalẹ̀. Ìlú yí ẹ̀fọ̀ nílẹ̀ kalẹ̀ yìí. Mo ma fọ̀ fi hàn má dáadáa. Kan dẹ̀ tún lè màmá torí àwọn màǹgà yìí. Ìyé ilẹ̀ òlì àtàǹgàyè gbọ́ ìtàn, á dẹ̀ fi ọ̀nà ìbá gbọ́ ìtàn agbárọ̀ bá. Ìlú nẹ̀, ó ní àwọn ọdún kan yẹn máa ṣe ní ìlú nẹ̀ nílẹ̀ kalẹ̀ mi fọ̀ rí o. Bẹ́ẹ̀ bẹ́ ti sọdún hàn yìí, bá ti fẹ́ ṣe, àwa lọ ìbò kan, iná igbó kan, òun à ń lọ rí o. Ó máa ṣe onóró. Ọ̀nà bá họ lẹ́nu, òun hàn àpòyọ̀ kan rí o. Ǹjẹ́ àwọn màǹgàn yẹn á máa ṣàtìṣe lẹ́yìn? Ọ̀nà mú ẹ ti jèwọ́ èèmà fòfin, mo ti fọ rí náà wo tó yìí. Ọmọ mú ẹ, ń yí ojú ẹ rí náwọ́náwọ́ bẹ́ẹ̀ yín. Ẹ máa fi ohun ti jèwọ̀. Bẹ́ẹ̀ àwọn bá àti yé rẹ̀. Ẹ̀fọ̀wọ́ èèwọ̀ ìlú náà èèwọ̀. Ìdílé náà èèwọ̀. Oníkàkún dẹ̀ tún náà èèwọ̀ tètè hàn. Ìlú kan ga nílẹ̀ kalẹ̀ nílẹ̀ àpẹ́wò. Ìlú nẹ̀. Àwọn amáhán ẹsẹ̀ ẹ̀ fi bẹ́ẹ̀ ṣe sójà iṣẹ́ ológun. Àmọ́ àwọn bá ti ṣiṣẹ́ ológun. Ẹ̀ gbọ́dọ̀ paná. Bàbá ti pa ọ̀nẹ́ ní ìlú nẹ̀. Bàbá yẹ ṣe ìlú nẹ̀ o, ìbòyógun àbára ò bá jẹ́ lo òyìnbó, ò bá jẹ́ ìbòyàn bá ti ya. Bàbá gbé ṣe ẹ̀ ń ṣiṣẹ́ ológun àwa pa ọ̀nẹ́. Bá kó wọn lọ́jọ́gun àbá ti jà ogun tán. Àwọn ọmọ ìlú nẹ̀ nílẹ̀ kalẹ̀ mẹ́fọ̀ yín rí o. Àwọn ìlú nẹ̀ àwa padà wá ó lí. Ìgbòyìn àbá wá padà wá ó lí tán. Òun àwa ṣe àwọn ètùtù kan ń rin. Sí àwọn kinní àyín, sí àwọn màǹgàn yẹn bí náyé tẹ, sí àwọn màǹgàn yẹn bí bẹ́ẹ̀ yín, sí àwọn màá. Èsì yẹ mo fẹ́ fọ̀. Ìyẹ ọba dọ̀jọ̀ mọ́ àkàfọ́. Mo kíbà mi páìtọ́ àánú adéríbi gbé ìdẹ́bì. Ọmọ ọ̀ràn láyé lọ́pẹ̀. Ọmọ jàrẹ̀pẹ̀ ṣe mọ́. Lẹ́ ò bà mi páìtọ́ adéríbi gbé ìdẹ́bì. Ó fi yìnà ń bàbá Adémúṣeré. Dádé owó yàsẹ́rẹ́ olówó ọ̀fì dẹ́bì. Àpọ́sù. Jamaica. Mo kí ẹ o. Bàbá ìjọ CAC òde ayé. Ẹ̀dà Justice Adésorí Oyè ìdẹ́bì. Paito àánú adéríbi gbé ìdẹ́bì. Àti olórí ìdẹ́bì. Òun mà fi jìnà ọ̀run rin. Ìlú yí mẹ́fọ̀ yìí nílẹ̀ kalẹ̀. Ó mà ṣe onóró. Ṣé àwọn màǹgàn yìí ti má? Ìlú nẹ̀. Bàbá ti wá ká sọdún hàn yìí. Bá ti fẹ́ ṣe. Àwa lọ iná igbó kan. Kó kọ pé igbó nẹ̀. Kí ẹ ṣe nínú igbó nẹ̀. Ó mà ṣe o. Ààbò ilá ní ọjọ́ nẹ̀. Ìlànà àdẹ̀ dàgbà. Àdẹ̀ tún ká ní ọjọ́ nẹ̀. Àdẹ̀ jẹ́ lọ́jọ́ nẹ̀. Kó kọ ìlú nẹ̀. Kórúkọ igbó nẹ̀. Kíbo ìlú nẹ̀ ga nílẹ̀ kalẹ̀. 0805-551-1110 àbí 0706-677-1822. Lẹ́ òye mi, tèmi dayọ̀ ìdòwú Akima. Adébáyọ̀ Akima, Life Care, ní òkìtúpa náà, wọ́n mú mà kí ẹ bàbá yìí. Adébóye
Adebayo Akima. We ma Akima ni okiti upa no ngo, woni life care rin. Hey! O Lori Akima, Martins, mo makie o. Femi Akima, mo kide denga kpada kpada o bati bamiri. Bami Shegun Akima, bami king ada ada. Ati o molola Akima, mo kide denga kpata kpata. Le ye mi te mi dayo, idu Akima. Me wana?

0: ojú ọjà.
1: Bẹ́ẹ̀ni ojú ọjà ni ó tutu sọ̀kalẹ̀ ní ti ọdún yìí.
0: Àkọ̀túnlélẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni àkọ̀túnni.
0: Ó tún yàtọ̀.
1: Ó ti wọlé dé.
0: Ó dẹ̀ wọlé.
1: Ó wọlé kanlẹ̀.
0: Ó dẹ̀ kín.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbákun.
1: Jùpà. Bẹ́ẹ̀ni. Ojú ọjà náà la wà ètò lójú ọjà nìkan ni Glow 99.1 FM tí ó kalẹ̀ sí àdúgbò Ìjàpọ̀ nílùú Àkúrẹ́. Ẹyin fúnra yín lè máa ṣàlàyé gbogbo ohun tó lọ lórí ètò yìí o. Ẹ má jẹ́ kí n gbàgbé orúkọ mi. Orúkọ mi kò yí padà.
0: Irọ́ Ọlọ́run Ọlọ́run Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni mi ò lè gbàgbé.
0: Ọlọ́run mo ti wo
1: mo
0: wo ni wo wi pe o ti kókọ rẹ sinu báàgì.
1: Ojú ọjà yẹn o mọ ọjà yẹn ká mi lára ni. Olúbẹ̀ jẹ́ kí sáré gbàgbé orúkọ. Orúkọ mi kò yí padà. Mo tún ráyọ̀ Atọ́lọ́gùn tí ògbìyàn mọ̀ sí Ajé Pupa. Bẹ́ẹ̀ni ìyálájẹ́ yín ni tó bá ti dọ́dọ̀ yẹn máa rìkọ́dì yín. Ẹnìkejì mi dárúkọ rẹ fáwọn ará ilé
0: náà.
1: Dárúkọ olórúkọ.
0: Bàbá kẹ̀kẹ́ Ajé.
1: Bàbá kẹ̀kẹ́ Ajé.
0: Kẹ̀kẹ́ Lájé.
1: Bẹ́ẹ̀ ni.
0: Àlàdé Adéníyì.
1: Bẹ́ẹ̀ni.
0: Òun náà ni.
1: Òun ni kò yí padà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹyin fúnra yín lè máa ṣàlàyé gbogbo ohun tó lọ lórí ètò yìí. Tá bá ti dé ọ̀dọ̀ yín, ẹ máa ṣàlàyé ohun tí ẹ ní nínú ìbùsọ̀ yín. Ẹ máa ṣàlàyé ohun tí ẹ ní fún àwọn ará ìlú. Ẹ máa dárúkọ fóònù nọ́mbà yín. Ẹ máa dárúkọ àdúgbò ibi tí ẹ wà. Ẹ máa sọ gbogbo ohun tí ẹ nílò nínú iléeṣẹ́ yín, gbogbo ohun tó wà níléeṣẹ́ yín. Ẹyin ìyálọ́jà Babalájé. Torí tí yín la ṣe gbé ètò yìí kalẹ̀.
0: Ó mà kíni kan ń ṣẹlẹ̀.
1: Kí ló ń ṣẹlẹ̀.
0: Àwọn kan máa ń límìtì ara wọn sí ojú kan. Límìtì ara kan sí ojú kan náà ni wípé wọ́n wo ni wípé tìbí wọ́n ṣáà mọ̀ mí.
1: Bébó mọ̀ mí ṣèbí mo ti lórúkọ. Bọ́ọ̀dà tí a bá polówó làwọn èèyàn mọ̀ bí tí wọ́n wà.
0: Ìpolówó ọjà làgúnmí owó. Tí wọ́n bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ lórí ìkànnì tá a wà yìí.
1: Bẹ́ẹ̀ni Glow FM.
0: Glow ni.
1: Bẹ́ẹ̀ni Glow ni.
0: 89.1 FM.
1: Bẹ́ẹ̀ni kò yí padà.
0: Ìkànnì tó jẹ́ pé tí ọlọ́kọ̀ bá mi tó ń gbà á fún lọ́wọ́lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni àwa náà ni.
0: Ìkànnì tó jẹ́ pé ibi tó bá ti lè polówó ọjà rẹ tí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó ti rí orí ọ̀fẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Lójú Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni.
0: Glow.
1: 99.1 FM.
2: Orúkọ tèmi ni alàgbà Sunday Adéwọlé tí mo jẹ́ aláṣẹ àti olùdá iléeṣẹ́ Sale of Global Ventures tí a ń ta leather bus tí ní direct opposite níwájú Olúkayọ̀dé ní ilé kejì tẹ́ bá ti dé ìjọmọ junction tẹ́ bá ń lọ mọ́s ní Àkúrẹ́ ilé kejì tẹ́ bá ti dé ìjọmọ junction tẹ́ bá ń lọ mọ́s direct opposite tó fèsì lé lélẹ́ gàgàrà ilé Olúkayọ̀dé tó ń ta fóònù yẹn ẹ̀ tí máa rí sábọ̀dù wa ńlá bẹ̀ Sale of Global Ventures tá a ń ta báàgì lóríṣiríṣi látòrí àwọn ọmọ kéékèèké fún karata bag lunch bag school bag lóríṣiríṣi kò sí nǹkan tó yẹ pé ó jẹ bag táwọn ọmọdé lò látòrí kéèjì tí bẹ́ẹ̀ ọmọ yunifásitì gbogbo ẹ̀ ló wà akásáre lẹ́ ń fẹ́ ni leather bag lẹ́ ń fẹ́ ni efi pro lẹ́ ń fẹ́ ni kò sírú báàgì ń ẹ̀bárọ̀dọ̀ sí lọ pàápàá fún àwọn èèyàn wa tó jẹ́ pẹ́ sí pé tó fẹ́ ṣègbéyàwó tó yẹ pẹ́ sí pé ẹ̀ ń wá leather bus original one ẹ̀ máa bọ́ dọ́dọ̀ sí lọ fún àwọn haúsá fún àwọn ibo fún ìgbéra fún ẹ̀dó fún ibo fún tápà tó yẹ pẹ́ sí pé àwọn máa ń lo by 4 by 5 by 6 by 7 fún ìgbéyàwó gbogbo ẹ̀ ló wà pápá fún àwọn kọ́pà wa a ní waste bus a ní àwọn leather bus tẹ́ lè gbé lọ sá gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa pápá fún àwọn tó fẹ́ ṣàrà tó tà ẹ̀ máa bọ́ dọ́dọ̀ sí lọ iye tó ń tà lẹ́kọ tó ń tà ní ìbàdàn òun là fún yín pápá fún àwọn èèyàn wa tó yẹ pé ìṣe ayọ̀ wọn ti tẹ̀ wọ́n lọ́wọ́ tó yẹ pẹ́ mọ́ ti gba fisa tẹ́fẹ́ lọ sókè òkun àwọn báàgì tí ò ní dójú tìrín ó wà lọ́dọ̀ wa 23 kg ni 27 kg ni 30 kg ni 6.7 kg ni alọ́gẹ̀jì ni gbogbo ẹ̀ pátá la máa ṣètò fún yín tí ó yẹ pẹ́ sí pé ẹ̀ẹ́dẹ̀mọ̀ ní pẹ́ sí pé rere lọ́lọ́run pápá fún àwọn obìnrin wa tó wọ́n fẹ́ lo òde ọjọ́ kan àbọ̀dọ́ ọjọ́ méjì àwọn kit bag ó wà lórí ṣiṣẹ́ aláṣọ ni plastic ni ó wà fún àwọn madam bag gbogbo ẹ̀ la ní fún àwọn èèyàn wa tó yẹ pé ẹ fẹ́ ṣe ara tuta ẹ máa bọ́dọ̀ ṣe lọ kò ní di pé ẹ ń lọ Èkó ẹ ń lọ Ìbàdàn ohun tẹ máa rí ní kíkótó tẹ máa rí ní gbogbo ẹ ló wà lọdọ ṣe lọ gbogbo kọ́ọ̀dì tí bàbá tẹ̀ ń fẹ́ ni ṣe lọ fà á fún yín mo nọ́pà tèmi ní 08-38-04-46-58 lẹ́ẹ̀kan sí 08-38-04-46-58 ẹ ṣe.
3: Ẹni lála dágbádá ńlá fún ẹ̀wẹ̀ ìṣẹ́gbé ajá òjò ìṣẹ́gbé ọ̀dá ìtàkùn tó bá fẹ́ ṣe bí ànàmọ́ máa ta ni kò ní dùn láéláé. Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ta báàgì tó gré tó kwọ́lítì ńlẹ̀ yìí dáadáa. Báàgì tó dúró re bíi traveling bag, school bag, báàgì ìgbéyàwó, báàgì fáwọn tó fẹ́ rìnrìn àjò lọ sókè òkun, laptop bag, bag bíi waste box, gross bag, sauce polo, box ńláńlá, plastic box fáwọn mama àtàwọn ọmọge, Star Express àti báàgì lóríṣiríṣi.

0: 0703-7828 tàbí 0702-592-5619.
1: Glow 99.1 FM náà ni a kalẹ̀ sí ibẹ̀ lẹ́ àwa oníjàpọ̀ ojú ọjà ètò ojú ọjà ń lọ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ fẹ̀yìn ìyá alájẹ́ bàbá lọ́jà ogun tẹ́ ń ta lè ṣe yín ṣe ń ta oríṣiríṣi
2: àwọn nǹkan ẹ̀rí oko yín
1: ṣe ń ta àwọn ọjà tẹ bá ní fúnra yín ṣe fọ́níṣọ̀ ló ń ṣe ni wọ́n ṣe polówó ọjà ṣe oúnjẹ ló ń tà ni wọ́n ṣe polówó ọjà yẹ káwọn èèyàn mọ ibi tó wà bẹ́ẹ̀ ni jẹ́ kó mọ ibi tó wà jẹ́ kó mọ àdúgbò ibi tó wà jẹ́ kó mọ̀ pé iléeṣẹ́ rẹ̀ yìí ń tẹ̀síwájú jẹ́ kó mọ̀ pé oyin wà.
2: Kò ga ju ara lọ.
1: Bíntín ni.
2: Owó tí ò ga ju ara lọ.
1: Bẹ́ẹ̀ni
2: owó bíntín èló ni.
1: Owó ìdákọ̀mọ ni.
2: Kíni kíni ọ̀hún.
1: Owó ìdákọ̀mọ ni.
2: Àwọn kan máa ń wọ.
1: Wá sí ni tẹ́bẹ́bẹ́ ká yà sọ́dọ̀ yín ẹ pé nọ́mbà wa a lè wá rìkọ́ọ̀dù yín ẹ lè sẹ́ndà àtẹ̀jíṣẹ́ yín sí wa lórí ẹ̀rọ ìléwọ́ wa fúnra ara wa a máa dá yín lóhùn gbogbo ọgbà la wà available fún yín.
2: Pè nọ́mbà
1: 0703-22-32-81 ìyá alájẹ ló máa gbé o ajé pupa ni mo tún láyà tán lògùn o ló máa gbé bàbá lọ́jà ó yà fi orúkọ nọ́mbà rẹ léde.
2: 0806096-6438 nọ́mbà tó wọlé sọ́dọ̀ tèmi
1: kẹ̀tẹ́ tó lágbé ó máa gbé yín rìn ó máa gbé yín wọnú ọjà ó máa gbé yín tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ yín jẹ́ ká sáré dé iléeṣẹ́ yọ̀pín àbá. Bẹ́ẹ̀ ni àwọn náà gbórí wọlé sórí ètò yìí.
2: Ojú
1: ọjà.
3: Yopi Aba Steam Cell Technology Extra. Àlàáfíà dé kàsàgbà.
4: Àlàáfíà ta ayọ̀.
3: Bẹ́ẹ̀ni, Everest Global Limited ló ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa gbígbé oògùn Yopi Aba Steam Cell Technology Extra jáde. Oògùn tá a pèsè pẹ̀lú ewé àti egbò èyí tá a fi ọgbẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ àti ẹ̀rọ tẹkinọ́lọ́jì fọ̀mọ́ kanga. Yopi Aba Steam Cell Technology Extra ti yára ṣiṣẹ́ bí ìmọ̀ náà wà fún ìsọdọ̀tun horo ẹ̀jẹ̀ cell ìgbélárugẹ ọ̀mọ̀nú ara immune system booster fífọ àwọn ẹ̀yà inú ara bíi kíndìnrín ẹ̀dọ̀ ọkàn èyí tí ó mú mímí sókè sódò lílọ bíbọ̀ ó rọrùn bákan náà ó ń fọ ìdọ̀tí ara obìnrin tí mú kí nǹkan oṣù máa ṣe ségesège èyí tó lè dènà àti róyún ní kọ́pọ̀lọ́ jí pépé kójú orí náà kedere arùnmọ́léegun ara ríro ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ rúru kí gbogbo rẹ̀ ó wá bí gbà káwá dàbí ọmọdé padà àkàrà wọ̀npa ló kájú ẹ̀ kọ gìrí Yopi Aba Steam Cell ló kájú èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó lè máa dojúkọ àgọ́ ara àyè wà fún ẹnikẹ́ni láti di alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀kún.
1: Ẹ pè wá sórí nọ́mbà wọ̀nyí 0702-592-5619 0702-592-5619 ẹ tún lè pè wá sórí nọ́mbà kejì 0903-043-7828 ọ́fíìsì wa wà ní ìlú Àkúrẹ́ ní Ọ̀tẹ́gbẹ̀yẹ junction opposite government church along Ìdọ̀rẹ́ road Òkè-Àrò Àkúrẹ́ ẹ tún lè rí Yopi Abara ní Matador pharmacy ní Old Garage Àkúrẹ́ ẹ tún lè rírà ní Olówó Gbadé complex Baba Love Ọ̀fẹ́rẹ́ńjẹ̀ ní ìlú Ìdọ̀rẹ́.
3: Yopi Aba Steam Cell Technology Extra àlàáfíà dé kàsàgbà.
2: Bá a ti ń lọ bá a ti ń bọ̀ náà.
1: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ náà ni à ń pè yín wípé ẹ má dáwada.
1: Ẹ má dáwada o. Ẹyin náà ni àdébánu kan ṣe.
2: Àwọn
1: ẹ ti gbá gbogbo
2: ẹ ti gbá gbogbo àwọn tó dẹ́gbẹ́
1: tí wọ́n. Ẹyin lẹ tó kójú tì wá. Ẹyin lẹ mú iléeṣẹ́ wa tẹ̀síwájú. Tó bá dọ̀dọ̀ yín pé wọ́n fẹ́ rìkọ́ọ̀dù yín ẹ jẹ́ kó ń rìkọ́ọ̀dù yín owó tó ga ju ara ẹni lára lọ ni owó bíntí òun ni ètò yìí wà fún gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin oníṣòwò ìyá alájẹ bàbá lọ́jà tẹ wá sórí ètò yìí ojú ọjà ni tẹ lè pè wá sí ní 0703-22-32-81
2: tàbí 0060-96-64-38 kẹ̀kẹ́ lájẹ́.
1: Bẹ́ẹ̀ni kẹ̀kẹ́ lájẹ́ ni.
2: Kẹ̀kẹ́ lájẹ́ ni lọ́wọ́
1: yìí. Bẹ́ẹ̀ni àjọ wà ní ọjà náà. Ojú ọjà.
5: Èrò ọjà olówó.
6: Tún fà
5: ba wole to ni fa fa la njifa ikani glow 99.1 fm tu kore dale eyin ni le ise oloko wo onise owo elegbe jegbe atolodo ni pata kile nta nibo le wa te tinta ile odun tu ti wole eje ka ba yin forere oja yin lori eto oju oja nikani glow 99.1 fm ijapo estate akure to jale jakori le dodo wa so nipa oja to nta ibi te wa te tinta lori eto oju oja lowo dako mu gbogbo ago 12 abo osan si ago kan 12:30 pm to 1 pm ni gbogbo ojo aje monday sojo eti friday ati laago meje ale si aago meje abo de e lu anfani yi lati so nipa oja tenta atawon te ni fawon ni bara yin ni le odun ka je wo gba ni ketiketi te ba fe ka wa ba yin ni bi te wa lati gbo yin sile e pe sori awon number won yi 0703022321 tabi 0703212921 e tun le pe sori 0704375 4793 What jamfani eto ju oja kajo bugba re je
2: a n lo loni a tu pada wa ni ojo mejo lori eto
1: a pada lojo mejo lagbara olorun yin ni awa o gbe yin onise owo onisowo e wa se polowo oja yin ni ile ise glow fm owo idako mu ni je emeji lojumo le ma gbo ise yin e gbo ni dede ago meji laabo e tu gbo ni ago meji asale eto iwa fun gbogbo onise owo onisowo o gbo onise aladani onijejo e wa ke wa se polowo oja yin
2: awon ile ijo se kan
1: beni
2: won te n wo ni wo wi pe se a le wa sori eto yin
1: ni won le wa sori eto yin ki gbo won se polowo oja wa mo po ja lo nta nibi to ba wa pe number yi 070 30 22 32 81 motrayo atan logun so we mo si aje pupa o dojo mejo
2: ala re tin je re ni loko ti mo nje papa oni keke worldwide keke laje lowo yi the only overgraduate in the universe o

0: ètò visa UK àti Europe ń lọ lọ́wọ́.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 090-3696-4322 tàbí 080-7958-196.

0: Ẹ̀ka alẹ́ ládùúgbò yìí, ẹ̀ka alẹ́ nípínlẹ̀, ẹ̀ka alẹ́ nílùú yìí, ẹ̀ka alẹ́ lórílẹ̀-èdè yìí o.
1: Àwọn ńlá ṣíwájú tó bá jẹ́ ti kábà nítòwé lọ sókè òkun iléeṣẹ́ ẹ bá ṣàyìn àwọn ńlá gbádùn.
0: Lórúkọ Ọlọ́run ọba ni mò ń kí yín káàbọ̀ sórí ètò yìí, ètò yín, ètò wa, ètò Evershine on Nefe.
1: Àwọn ńlá ṣíwájú tó bá nítòwé lọ sókè òkun iléeṣẹ́ ẹ bá ṣàyìn.
0: Ilé ìtòhun àtàtẹ́gùn tán jọ ń bára wọn sọ̀rọ̀ ẹ nílé iṣẹ́ Glo 99.1 FM nílùú Àkúrẹ́ Olóyè Mẹ́kún bí. Bákan náà mo kí yín káàbọ̀, mo sì tún kí yín kú lé lórúkọ ọ̀gá àgbà ilé iṣẹ́ wa, ìyún ni Abasadọ Sa Àánú Ìjítì gbọ́ba níyì tilẹ̀ sì kan. Adaja Wow, Evershine fúnra rẹ̀, aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Evershine Films and Travel Nigeria Limited, mo kí yín pé ẹ mọ̀ kalẹ̀ o, ṣé dáadáa labá yín o, mo kí yín lórúkọ olóòtú atọ́kùn ètò yìí, atọ́kùn ètò ìyún àwíṣẹ́ Sunday agbájé jagi, ẹ mọ́ bínú, rí pé bàbá wa ní jẹ̀jọ́, wọ́n wá ní jẹ̀jọ́, àmọ́ lé ní wọ́n tún rìnrìn àjò kan, wọ́n rìnrìn àjò kan, ẹ mọ́ bínú kò sí wàhálà kókó lárọ̀ tá lé o, àwọn èèyàn, àwọn níbi tí mo ti lọ ṣètò lánàá àwọn èèyàn ń bèrè pé bàbá ń kọ̀ mọ̀nà bàbá wà lálàáfíà ìrìn àjò kan ní sáré rìn àbẹ̀ lálàáfíà.

iléeṣẹ́ fashion à ń tẹ̀síwájú lágbára ọlọ́run àdẹ̀ní dáwọ́ dúró lára àwọn tẹ̀síwájú tá à ń tẹ̀síwájú òun náà ni àwíṣẹ́ sunday agbájé òun náà ló tún òun ló fa ìrìn àjò eléyìí tí wọ́n ń rìn lọ́wọ́ lára ìtẹ̀síwájú iléeṣẹ́ fashion náà ni lórúkọ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ fashion ni èmi olúwa ṣeun ayẹni olúọmọ tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ fashion ni mo kí yín pé káàbọ̀ láṣálẹ̀ tòní o ẹ sì tún kúlé ẹyin ẹ kọkọ mú kini yẹ kọkọ gbà sọwọ ná ẹ sáré mélé yẹ gbà sọwọ ná kí dẹ ni nkan òun náà ni nọmba tó jáde tààràtà sí iléeṣẹ fashion nọmba náà rèé 09036964322 ìyẹn ni nọmba tó jáde tààràtà sí iléeṣẹ fashion 09036964322 ẹ wá nkan kọ ẹ wá bi kan kọ sí bẹ èmi a mọ sọ gbogbo gbà pé tẹ bá rí báírò ẹ sáré wá bó ṣe ṣọọkì lẹ rí ni bó ṣe dù ni èyí ń ṣàkó ẹ sáré fi kọ sí ara ògiri ẹ fi ẹfà ṣàyìn ẹ fi kọ síbẹ 09036964322

ṣáájú. Kí là ń ṣe nílé-iṣẹ́ Fashion gan? Torí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́, kò sí nǹkan méjì tá ń ṣe nílé-iṣẹ́ Fashion ju pé ká báyàn ṣètò ìwé ìrìnà bó ṣe máa dé òkè òkun, ká báyàn tòwé bó ṣe máa dé òkè òkun. Ìyẹn là wá ń ṣe nílé-iṣẹ́ Fashion, ìyẹn ló dẹ̀ jẹ́ wá lógún. A dẹ̀ mọ̀ ń ṣe dáadáa nítorí pé kí ni níṣẹ́ míì tá ń ṣe o, àwo ọ̀nàjà tá a gbé kalẹ̀, àwo lóko àsìlódò, ju pé ká báyàn ṣètò ìwé ìrìnà bó ṣe máa dókè òkun ní rọrùn.

bẹ́ẹ̀ ni iléeṣẹ́ bá ṣe àyànwọ́n ńlá síwájú bẹ́ẹ̀ bá fẹ́ lọ sórílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè tó jẹ́ bíi europe country gan lọ́wọ́lọ́wọ́ tá a wà ó sì lẹ̀ gbáragada ni bíi spain lẹ́fẹ́ lọ ni mauritius lẹ́fẹ́ lọ ni luxembourg lẹ́fẹ́ lọ ni uk ni àbẹ́yìn fẹ́ lọ sí spain ẹ fẹ́ lọ sí denmark ẹ fẹ́ lọ sí finland portugal lẹ́fẹ́ lọ italy lẹ́fẹ́ lọ poland lẹ́fẹ́ lọ àwọn orílẹ̀-èdè pọ̀ jáǹtì rẹrẹ tí ó ti lè ṣe fàṣàyàn tán láǹfààní àti gbé yín dé àwọn orílẹ̀-èdè tó wà níwájú mi níbi ó ń lọ bí ọgbọ̀n tó jẹ́ orílẹ̀-èdè europe country ó ń lọ bí ọgbọ̀n tó bá wá lélẹ̀ tèmi ò tẹ̀ wá mẹ́nuba tó jẹ́ pẹ́yìn fẹ́ lọ síbẹ̀ tẹ́ẹ̀kàn ṣe rèé ẹ̀kàn pé nọ́mbà lè ṣe fàṣàyàn ẹ sọ pé ẹjọ́ o èmi fẹ́ lọ sórílẹ̀-èdè báyìí báyìí o báwo ni màá ṣe ṣe o kí ni àwọn ìlànà ń tọ̀lé kí ni màá nílò wọ́n á sì dá yín lóhùn nọ́mbà kan ṣoṣo tó jáde sí iléeṣẹ́ fàṣàyàn rèé òun náà ni whatsapp number wọn ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀gá gbà wá ọ̀gá pátápátá àwọn ni wọ́n gbé yún ọ̀gá yányán ẹ fàṣàyàn fúnra wọn àwọn ni wọ́n gbé èmi kọ́ o kódà kìí ṣe mọ́níjà kìí ṣe sẹ́kítírì kò tẹ̀ ṣe wọ́kàṣì kankan ọ̀gá fúnra wọn àwọn ni wọ́n gbé nọ́mbà náà rèé 09036964322 ìyẹn ni nọ́mbà tó jáde sí iléeṣẹ́ fàṣàyàn 09036964322

0: dé.
1: Orílẹ̀-èdè wo ni mò ń sọ? Òun náà ni Canada. Orílẹ̀-èdè Canada ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Iléeṣẹ́ Fashion àwọn àti àjọ tó ń bá ni ṣètò, àwọn àjọ tí ń gbani wọlé ní Canada. A ti ní àjọsọ, a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán. Fún àǹfààní, fún ìdí èyí, wọ́n wá fún iléeṣẹ́ Fashion láyè pé gbogbo àwọn tá a bá ti kó wá làwọn mọ gbà wọ́n láyè tí wọ́n sì mọ wọlé. Bó bá wá jẹ́ pé ẹ̀yin ti wá ṣe níbìkan rí, tí wọ́n ti deny visa yín, àbẹ́yìn ò ti ẹ̀ tí ì ṣe. Àbẹ́yìn ti ẹ̀ ti wá ṣe ń bìkan bóyá ìgbà tẹ́ máa dé ẹ́mbáàsì náà máa sọ pé ẹ nílè lọ o náà bá já yín kulẹ̀ ẹ wo gbogbo ẹ gbogbo iléeṣẹ́ Fashion ní kẹ́ ẹ máa bọ̀ nítorí pé kí ni Ọlọ́run ló ń bá wa ṣe nílé wa níléeṣẹ́ wa kìí ṣagbára wa o kìí ṣe pa àmọ́ ṣe o àmọ́ ṣe jà àwọn tó kù lọ ṣùgbọ́n orúkọ ọmọ Yorùbá ní orúkọ ọmọ a máa ro ọmọ orúkọ ọ̀gá wa àánú ló ń jẹ́ àánú náà ló dẹ̀ ń bá wa ṣiṣẹ́ lẹ́yìn àánú àánú náà ló tún

jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ bá gbìyànjú wò ẹ lè má mọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ bá gbìyànjú wò ó ṣeéṣe kẹ́ ẹ ní lọ́kàn àti lọ́kẹ́ ẹ̀dẹ̀ mọ́ lè lọ nítorí pé kí ni ẹ gbìyànjú ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbìyànjú tẹ́ tiẹ̀ dílé iṣẹ́ wa wò àbẹ́ tí ẹ pè wá wò pé ẹ dákun orílẹ̀-èdè báyìí kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ báwo ni mo ṣe lè lọ ẹ rí pé wọn á ṣàlàyé fún yín nítorí pé kí ni mo máa ń sọ mo sì tún mo máa ń sọ ní gbogbo ìgbà àní ẹlòmíì kò débi tán ti ń ṣe físà rí o kò tiẹ̀ wọ ọ́fíìsì ibi tán ti ń bá àyàn tó wé ìrìnà rí tẹ́ ẹ bá rí a máa fọ́nu bí ìgbà tó bá jẹ́ pé òun gangan ló ń bá àyàn ṣe bẹ́ẹ̀ la máa bu owó ńláńlá làwọn yẹn náà máa sọ pé ó tiẹ̀ wọ́n tó bá yẹn ó tiẹ̀ pọ̀ tó bá yẹn nìyẹn náà bá wò pé mi ò tí ì lè lọ báyìí ṣé kí n má tàn yín ẹ gbé ìgbésẹ̀ ẹ wá sílé iṣẹ́ fáṣà ẹ rí i pé gbogbo tẹ́yìn rò pé ó ṣe gàgàrà yẹn bẹlẹ́njá báyìí ni nílé iṣẹ́ fáṣà.

ẹnìkan mọ sọ pé bẹlẹ ń já pé irọ́ ni mò ń pa ẹnìkan mọ sọ pé bẹlẹ ń já pé mọ̀mọ̀ dá àwọn máa ń tàn yín ni ó yá ṣé kí n sáré so àṣírí kan fún yín gẹ́gẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀sà ẹskìsìsà ẹskìsìmà ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ǹjẹ́ ẹ̀ ti ra ṣòkòtò rí ǹjẹ́ ẹ̀ ti ra aṣọ rí tí ọ̀rẹ́ yín kan béèrè lọ́wọ́ yín pé ló lẹ ra aṣọ ẹ̀ ǹjẹ́ iye tẹ́ ẹ rà lẹ sọ fọ́rẹ́ yín ǹjẹ́ iye tẹ́ ẹ ra ṣòkòtò yẹn ǹjẹ́ iye ẹ lẹ sọ fún ọ̀rẹ́ yín ǹjẹ́ iye tẹ́ ẹ ra skẹ́ẹ̀tì yẹn iye tẹ́ ẹ ra aṣọ yẹn ǹjẹ́ iye ẹ lẹ sọ ǹjẹ́ ẹ padà fowó kún skẹ́ẹ̀tì tẹ́ ẹ rà ní bíi 5000 ǹjẹ́ ẹ pè ní 7000 bọ̀dá ṣòkòtò tẹ́ ẹ rà ní bíi 5000 tó jẹ́ pé amọ̀ bí tẹ́ ẹ ti rà ẹjẹ́ kò ní iye tẹ́ ẹ pè so ìdí èyí ni mo fi ń sọ pé ẹ bẹ́ẹ̀ bá ẹlòmíì àkàn sọ fún yín báyìí pé tẹ bá fẹ́ lọ sí UK máa ná tó yẹ báyìí irọ́ ni o kò débẹ̀ o kò mọ iye tán ṣe gbogbo ẹ o ohun tẹ́mi àkàn sọ fún yín ni pé ẹ mọ́ bẹ́ẹ̀ ẹ mọ́ gbọ́ ohun tẹ́nì kan sọ pé kinní kan ẹlòmíì ò ní bíire àwọn kan ò ní bíire ṣùgbọ́n ẹnu iná láàrin wọn sí ẹ̀yin gbìyànjú ti yín ẹ wá sí iléeṣẹ́ fashion mo wà ní ìlú àkúrò lóyè mẹ́kun

nọmba tó jáde sílé iṣẹ́ fáṣà ìrìn ẹ mọ̀ pé báyìí báyìí báyìí bó sì ṣe àtẹ̀jíṣẹ́ lẹ́yìn fẹ́ tẹ̀ ẹ lè máa tẹ̀ sí báyìí báyìí báyìí 09036964322 09036964322 yẹn ni nọmba tó jáde sí iléeṣẹ fáṣà ẹ máa pè báyìí báyìí báyìí bí mo ṣe ń sọrọ bó bá bísí ẹ mọ tún pè bó bá kọkọ wetin ẹ mọ pé bá wà pé bó bá dàbí pé wọn gbé ẹyin ẹ tẹ àtẹjíṣẹ ẹ lè ṣe first note wọn á dá yín lóhun.

jẹ́ mọ̀ pé lára àwọn orílẹ̀-èdè tí ẹ bá ṣe àyínbá yan ṣètò owó ìrìnà ẹ̀ àtún láǹfààní àwa tún na páànà yẹ dé wípé bẹ́ẹ̀ bá dé òkè òkun bó bá jẹ́ pé àgàgà ẹ̀yìn tẹ́ ẹ lọ síbẹ̀ tẹ́ jẹ́ pé ẹ lọ kàwé bí student tẹ́ ẹ lọ síbẹ̀ pé ẹ fẹ́ lọ kàwé o iléeṣẹ́ ẹ bá ṣe àyìn tún lè bá yín ṣe tó bá wù yín lọ́kàn yín tẹ́ tún fẹ́ máa lọ bí iṣẹ́ ẹ máa lọ skul yín ẹ tún máa lọ bí iṣẹ́ ẹ tún máa gba salary kò dẹ̀ ní para wọn lára ẹ gbọ́ dáadáa àní tẹ́ ẹ bá dé òkè òkun níbi tẹ́ ẹ bá fẹ́ lọ bóyá ẹ̀yìn lọ bẹ́ẹ̀ lọ ń kàwé gẹ́gẹ́ bí student ẹ tún ní àǹfààní àti máa ṣiṣẹ́ ẹ tún máa gba salary iléeṣẹ́ fashion wọn á bá yín ṣe.

bóyá yín tiẹ̀ wá fẹ́ lọ́bẹ̀ ẹ̀yin níṣẹ́ ọwọ́ lọ́wọ́ ẹ̀kọ́ṣẹ́ kan tẹ́ ẹ sì dára yín lójú pẹ́ mọ́ dáadáa ẹ wá fẹ́ lọ́bẹ̀ ẹ fẹ́ lọ rèé mọ́ ṣe kò sírú iṣẹ́ ọwọ́ tí kí ò sí tẹ́ ẹ lè lọ́bẹ̀ lọ ṣe o mẹkáníìkì ni fọ́níṣọ̀ ni bíríkìlà ni àwọn gbogbo iṣẹ́ tẹ́ bá ṣàmọ̀ pẹ́ mọ́ ṣe télọ̀ ni fashion designer ni gbogbo iṣẹ́ tẹ́ bá mọ̀ agbára ọlọ́run bẹ́ẹ̀ bá dé léṣe fashion àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ mọ̀ gbọ́.

àǹfààní kan tún wá wà níléeṣẹ́ fashine táwọn kò tí mọ̀. Àǹfààní ọ̀nà ni pé níléeṣẹ́ fashine àgbà yín láàyè pé kẹ́ ẹ mọ́ sanwó yín díẹ̀ díẹ̀ títí tí ẹ fi san tán. Àǹfààní wà àwọ̀ sọ pé dandan kẹ́ ẹ kówó ọ̀n lẹ̀ lẹ́ẹ̀kan náà. Àǹfààní wà pé mọ́ san díẹ̀ díẹ̀ lónìí o mo san díẹ̀ lọ́la mo san díẹ̀ bó bá wá dọ̀tún la mo bá rí gbogbo ẹ̀ máa kó wá máa sì gbéra ó dùkì òkun iléeṣẹ́ fashion òun gbowó gbà díẹ̀ díẹ̀. Nọ́mbà tẹ fi máa góòdì ẹ̀ rèé 09036964322 09036964322 nọ́mbà tó jáde sí iléeṣẹ́ fashion nìyẹn ọ̀gá wa gangan

ẹ̀yìn wá wà lágbègbè Àkúrẹ́ tẹ fẹ́ wá yọjú sí wa níléeṣẹ́ wa ẹ̀ ń bọ̀ láti bí Èkó ọ̀rẹ́ òkìtìpupa ìgbọ́kọ̀dá orí omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yìn wá fẹ́ wá síléeṣẹ́ fáṣà ẹ̀ tẹ́ bá ti délùú Àkúrẹ́ ẹ̀yìn ẹ kọjá Òǹdó garage síwájú ẹ̀ kan custom junction tẹ́ bá dé custom junction ẹ̀yìn súnmọ́ wájú díẹ̀ ẹ̀ dé bypass junction tẹ́ bá ti dé bypass junction ẹ̀ mọ́ sáré mọ́ ẹ̀ mọ́ speed mọ́ ẹ̀ kàn máa wo ọwọ́ ọ̀tún yín lọ ẹ̀ ka bí òpóná méní méjì mẹ́ta mẹ́rin márùn òpóná bíi márùn síwájú ẹ̀rí lè ṣe fàṣà ẹ̀ lọ́wọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún la wà ẹ̀yìn tẹ́ ń bọ̀ láti Òǹdó road ọwọ́ ọ̀tún la wà kẹ́ ẹ̀ tó dé ọjà síkan ẹ̀ rí adójúkọ ilé ìtura tán pè ní first mula kò tẹ̀ ibẹ̀ la wà lórí ilé pẹ̀tẹ́ẹ̀sì ẹ̀ dẹ̀ máa rí níwájú ilé iṣẹ́ wa akọ́síwájú ẹ̀ Ever Shine Films and Travel Nigeria Limited ẹ wò dáadáa ẹ rí i pé wọn kọ síwájú ẹ tẹ ẹ bá rí níwájú ẹ kì í tí ì ṣe bẹ o ohun tó dẹ ṣe pàtàkì ni pé nọmba tá ń pè fún yín ẹ máa pè ẹ máa pè ẹ máa pè 09036964322 yẹn ni nọmba ọhún gangan tó jáde sí ilé iṣẹ.

ẹ̀yìn wá fẹ́ wá láti bí ẹ̀yìn fẹ́ wá láti ọ̀wọ̀ àbẹ́yìn fẹ́ wá láti ìkẹ́rẹ́ fẹ́ wá látàdó ìdànrè bẹ́yìn bá ti ń bọ̀ ẹ̀kàn gbìyànjú ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ní kété tẹ́ bá ti wọ̀ lóàkúrẹ́ pẹ́ jọ o ẹjúwe òǹdóròdù fún mi tán bá ti júwe òǹdóròdù fún yín ẹ̀yìn ẹ make sure pé kọjá ọjà síkan síwájú díẹ̀ bẹ́ẹ̀ bá ti kọjá ọjà síkan sí ẹ̀tẹ̀ wá rí ọjà síkan yẹn wọ́n kọ ní ipele ipele ipele kan wà tó gbẹ̀yìn yóò wọ́n pè ní ìṣọ́rọ́bà ṣé ẹ rí láti bí ìṣọ́rọ́bà tó gbẹ̀yìn yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní ka òpónà 1 2 3 4 5 síwájú ẹ̀ẹ́rí iléeṣẹ́ fashion lọ́wọ́ ọwọ́ àlàáfíà òun la wà ọwọ́ àlàáfíà adójúkọ ilé ìtura first mulaku tẹ́ gangan ibẹ̀ la wà ohun tó dẹ̀ ṣe pàtàkì ni pé ẹ kọ́kọ́ kíyèsí níwájú iléeṣẹ́ wa akọsíbẹ̀ Evashan Films and Travel Nigeria Limited ó wà ń bẹ̀ gàdàgbà gàdàgbà ẹlẹ́ẹ̀kejì ni pé nọ́mbà iléeṣẹ́ Evashan ẹ mọ̀ pé o má tún pè fún yín o

canary and go. Gbogbo ẹ gbogbo ààrẹ ṣe pa ní fún iléeṣẹ́ fashion kò síbi tẹ́ ẹ fẹ́ lọ tí iléeṣẹ́ fashion ò ní bá yín ṣe o.

0: oníbùṣe ògo ní fún olódùmarè ọba tí ń tini lẹ́yìn tí kì í tini lójú kábíyèsí rẹ o ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run àtún ti dé o nítorí pé ìwọ ni ọlọ́run lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn ìwọ lọba tó ràn wá lọ́wọ́ látàárọ̀ títí di àkókò yìí ìwọ ló ti wá lẹ́yìn látàárọ̀ títí di àkókò yìí a mọ̀ lóore o kábíyèsí olúwa gbọ́pẹ́ wa ayérayé gba ẹ̀yìn wa àwọn èèyàn rẹ ti sọ ọ̀rọ̀ wọ́n ti sọ sọ́tún wọ́n ti sọ sósì kábíyèsí gba ẹ̀yìn wa àkókò tó láti tún padà sí ilé wa ọba tí ń ṣọ ẹyẹ ojú ọ̀run ọba tí ń ṣọ ikú ní igbó ọba tó ń ṣọ ẹja nínú ibú olúwa ọlọ́run olódùmarè fìṣọ́ rẹ ṣọ wa o iléeṣẹ́ ìdọ́wọ́ rẹ ọlọ́run ìyanu ńlá pàmọ́ àwọn áńgẹ́lì tó ń ṣẹ̀ṣọ́ lórí nǹkan tó wu ọlọ́run ẹ máa ṣẹ̀ṣọ́ ń bí o tún dọ́là jésù olúwa wa amín.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين باسمك اللهم حموت وحيا ọpẹni fun ọlọrun ọba ti o tun fun wa ni anfani to ni kile o tun sun ba wa laye ni rorun ti ọlọrun na ni agbara ti eni eyin ti esi ni ogo olo fun wa lanfani lati le di akoko yi adupe fun ọlọrun ọba naa ọlọrun ko dan ko ma sa igba ope wa a fe ma wole lati lo sun bayi kaluku ti wa nibi ti o ti sun ọlọrun daabo re bo wa ọlọrun mo sa ifiṣọ re ṣọ wa ọlala ilaha illallah abiyo ninu anu re ma je atoju orun doju oku fiṣọ re ṣọ wa nigba ti a ba tun ji laaro la ka tun le ma dupe fun ọlọrun ọlọmọ sa ìjẹ́ kí a dúra gbogbo wa pa allahumma arijina minna shagati sayatini wa nasawati salatini wa inati baghina wa ma'anati taghina wa ma'adati adina wa udwan mu'adina wa gallabi galibina wa la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim ajiru allahumma shara shara